0: ìlú agbára rẹ̀.
1: Ọ̀rọ̀ ọlọ́lá òun ni agbára ẹ̀, ọ̀rọ̀ rẹ̀ ni agbára ẹ̀. Kai, yes.
0: Àìní àwọn tálákà ni ìparun wọn.
1: Àìní àwọn tálákà ni ìparun wọn. Ah, tẹwọ́ síbí. Lórúkọ Jésù, o sì òní káyà.
2: Amen.
1: Sọ pé orí mi o.
2: Orí mi o.
1: Orí mi o.
2: Orí mi o.
1: Pé ń gbà kẹta pé orí mi o.
2: Orí mi o.
1: O gbọ́dọ̀ gba ìní láàyè o.
2: O gbọ́dọ̀ gba ìní láàyè
1: o. O gbọ́dọ̀ gba òsì láàyè.
2: O gbọ́dọ̀ gba òsì láàyè.
1: Sọ pé Olúwa.
2: Olúwa.
1: Rọ́ mi ní agbára. In the name of Jesus.
2: Amen.
1: Màá yànnà náà ẹ̀ dáadáa, ó máa yí ẹ. Sọ orílẹ̀ ayé tá a wà yìí. Mo sọ lánàá wípé tó o bá mọ orúkọ àwọn agbára tó wà nínú àìní tó ń bá ọ jagun bó ló ṣe lè jáde. Ẹni tí o bá gbọ́ prógrámù àná pé akọ padà lọ gbọ́ bó ló ṣe lè jáde àti lé àwọn kan jáde lónìí. Sórí àìní ẹ̀mí burúkú ni. Lára àwọn kan tí mo ń fà sí ayé ènìyàn nọmba one ó máa ń dáyàn dúró stagnation. Adúró bí adágún odò ní last year ibi tó bàdé títí di ìsinsìnyí yìí kò tẹ̀síwájú. Kò ra nǹkan gidi kan, kò sẹ́ nǹkan gidi kan. Wọn kíkú oríire ẹ̀mí burúkú yìí ló máa ń fà. Number two, ìjákulẹ̀ disappointment òun náà lè bà ń bẹ̀. Number three, òun tó máa ń fà ni pé ó máa ń fi àkókò ṣòfò. A fi àkókò ṣòfò, a fi ọjọ́ ṣòfò, a fi nǹkan ṣòfò fún yàn. Number four, òun náà ni àdánù lost. Èyí tó wá burú nínú ẹ̀, òun náà ni ọgbẹ́ ilẹ̀ dryness. Wọn ìrówó gidi. Tó bá kan owó lónìí tí ò bá ti na tán, èmi ò ní wọlé. Ah, mo gbàdúrà lórúkọ Jésù, agbára yẹn gbé rárá yẹ. Number six, o ni àìní èso, àìní èso unproductive. O irú wọn ò kí, wọn ò léso. Bí ilẹ̀ asálẹ̀ náà ló máa rí. Àti iṣẹ́ ìnira, wọ́n máa ṣe hard labor. Iṣẹ́ tó ní agbára, a máa push wọn síbẹ̀. Kò ní sí owó, a máa ṣiṣẹ́ bí erin, a máa jẹjẹ ìrírí. Ẹ̀mí búburú yìí alátìlẹ̀ jáde torí wàá rówó lọ́sẹ̀ yìí.
2: Amen.
1: Wàá rówó lọ́sẹ̀ yìí.
2: Amen.
1: Sáré gbàdúrà mẹ́ta yìí. Are you ready?
3: Yes, sir.
1: Tọ́pẹ́ Olúwa.
2: Olúwa.
1: Lọ́sẹ̀ yìí.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

olugbọ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní fẹlifẹli láàárọ̀ kùtùkùtù lónìí 24 ọjọ́ ajé. Gbogbo lé o, ẹ dìde ńlẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, ti Midire Market, gbági titun nílùú Ìbàdàn. Mo fẹ́ fi gbogbo ẹnu sọ ọ́ pé láti ìṣẹ́jú ìlọ lónìí ọjọ́ ajé, ìrànlọ́wọ́ ti ẹ náà bẹ̀rẹ̀. Gbogbo ilé ẹja dìde o, ẹja lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Gbogbo ilé já lọ síbi pẹpẹ, kinní kan ṣẹlẹ̀ lónìí. Ẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀. Ẹja jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi aríkúyẹrí. Kìkì mọ́lẹ̀ kìkì ògo, Ọlọ́run ọba mi tí ò ní ìtàn ìran. Kàkàkúkú bí ìlú gangan, ọba mi kàkàkúkú tó ń fọ̀hún agbára. Alápánlá tó sole gbogbo ilé ayé ró. Yí kóòtù kó yí ká ò sì òní lọ́jọ́ ajé. Ẹ wá kígbe good morning sir, good morning Holy Spirit, good morning Holy Ghost, good morning my Jesus Christ. Akíyín bàbá tí ń bẹ lọ́run títí ayé ló kọ táwọn mọ kì ọ́. Máa ta ẹsẹ̀ rẹ̀ engineer òní Monday.

0: Olúwa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Mẹ́lí Gàdúzìá. Olúwa ti sọ̀rọ̀. Nípa tiẹ̀. O tó dẹ̀ sọ gbọ́dọ̀ sẹ. Isaiah 43.
1: Ní
0: verse 19. Olúwa máa sọ títún.
1: Ìṣe kíyèsí. Èmi ò ṣe ohun títún
0: kan. Ní ìsìn ni ó wù jáde. Ẹ̀wọ̀ kì yóò wá mọ̀ bí ìjọ olólùfẹ́ fẹ́ ṣe. Olúwa máa mú mi jáde.
1: Èmi ò la ọ̀nà kan ní
0: agíjù
1: àti odò
0: ní ìsàlẹ̀. Àmú omi jáde ní asálẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ lẹ̀. Ẹ̀yin ni wọ́n rán mi sí. Ẹ ó dìde lẹ́nu. Màlágàbà ẹ̀kẹ́dù sábà. Gbogbo ẹ̀yin tó ń rí òkè lọ́ọ̀kan. Tí ẹ ò ráyè wọbẹ̀. Àṣẹ dé. Ẹ wọ òkè lọ. Ẹ wọ ibi gíga. Ẹ sọ pé àṣẹ ibi gíga. Bàlẹ́ mi. Àṣẹ òkè. Bàlẹ́ mi. Orí mi. Ìpé mi máa gòkè àyànmọ́ mi ṣe rere ọjọ́ ọ̀la mi bẹ̀rẹ̀ sí dìde bẹ̀rẹ̀ sí ṣe rere lọ sí Deuteronomy 28 verse 13 nǹkan kan wà nbẹ ìwọ ló ní ọ̀rọ̀ yẹn àti àwọn ọmọ rẹ kí ni bíbélì wí.
1: Olúwa yóò sì fi ọ́ ṣe orí. Yóò sì ṣe
0: ìlú. O ò ní ṣe ìrù.
1: Ìwọ sì máa lékè ṣá.
0: O máa lékè ṣá.
1: Ìwọ kì yóò sì jẹ́ ní ẹ̀yìn.
0: O ò ní jẹ́ ní ẹ̀yìn.
1: Yóò bá fẹ́ sí sí
0: àṣọ olúwa lálẹ́.
1: Tí mo bá fún ọ ní òde.
0: Rẹ̀gẹ́dẹ̀ mo sì.
1: Láti
0: máa kíyèsí. Mo gbàdúrà. Gbogbo ẹ̀yìn tẹ́ ń tiraka àti lọ òkè. O yẹ kọjá sókè. Ẹ ní jókòó síbi tó yẹ kó
1: wà.
0: Olúwa já wọn bọ̀. Láti òní lọ ọwọ́ rẹ yóò ṣe ńlá
1: gbé
0: iyọ̀ rẹ sílẹ̀ o omi yẹn àti owó yẹn mò ń bọ̀ lórí ẹ̀. Number 2 àwọn tí à ń rí jẹ́ Madiliaza níbi ńlá wọ́n máa ń rí jẹ́ tiwọn ẹlòmíì yẹ kó ti má rí ó ti pàdé ọkọ̀ gidi tó yẹ kó fẹ́ rejection yìí ni àwọn ọmọ tó bí wọ́n rí
1: reject
0: ẹ iṣẹ́ tó mọ̀ ṣe àwọn èèyàn reject ẹ mo lu agogo every form of rejection be destroyed mi à wòlí ó kọ sí mi kíkankíkan lórí àwọn èèyàn mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ayé tilẹ̀kùn wọ́n rí nínú àlá àbí wọ́n rẹ̀ lójú ayé àwọn ẹlẹ́ẹ̀karùn tó dàbí ẹ ní àwọn tí wọ́n ti gòkè jábọ̀ wọ́n tiraka àti padà
1: sókè
0: àwọn tí ọ̀tá jí nǹkan mọ́ lọ́wọ́ mò ń gbọ́
1: restoration
0: mayayayayaya gbogbo ń tàgbà lọ́wọ́ ẹ̀ bí wòlíì mo pàṣẹ gbá padà on the 29 sátọ̀dẹ̀ yìí on the 30 on the 31 à ń lo orí òkè. O ní kò lọ́wọ́ fàì.
1: I told you get the fàì.
0: Kò gbogbo prayer request ṣe sínú ẹ̀. Fi fàtò ọmọ rẹ̀
1: sí. Put your children's pictures.
0: Ilé tó fẹ́
1: kọ́. That house is there to be.
0: Fi picture sí.
1: Put the picture there.
0: Mọ́tò tó fẹ́
1: ra. That car you love to have.
0: Fi picture sí.
1: Put the picture there.
0: Country tó fẹ́ lọ.
1: The country you want to go.
0: Fi flag yẹ
1: sí. Put the flag there.
0: À ń gbé bọ̀ wájú Olúwa.
1: We are making it
0: because of. Fún approval.
1: For approval.
0: Oh Lord.
1: Olúwa.
0: Approve my project.
1: For what we are
0: bá ọmọ skool bá parí tí wọn ti approve project yẹ kò lè graduate ó tọrọ ẹ kan lọdún
1: yìí
0: ní kí ìwé ìrántí ó ṣí ká approve file yẹ bàbá yẹn sọ
1: lábújá
0: ó ní bàbá ẹni kí n ra kí o dà
1: méjì
0: gbogbo èèyàn pátá ló ra kí o dà
1: yẹ ìbí
0: náà rà ńgbà
1: yẹn
0: méjèèjì tí mo ra ọlọ́mọ ṣe ẹ̀yin èèyàn ìgbọràn sàn jẹ borí o. Bàbá yẹn wípé bàbá kí o dà yẹn kọ́kọ́rọ́ mọ́tò rẹ o
1: ẹlòmí
0: mi to sare wa
1: okoro
0: moto re o elo mi to sare wa oni meji lo ra o tori pe aran mi ni woli samuel adebayo joloko gbogbo re to ya ko se wa ma ri se igboya na fi ngbare ori oke ogo anu abo wa
1: mercy protection is upon
0: eni to joko si bi ko ga ogo yo ma gbe abe ojo lo ti mo e bi follow apo iwo ni abo.
1: You have a

0: Gbogbo ẹyin tẹ o dide ri. Ẹlọ dide o. Ẹlọ dide o. Ẹlọ dide o. Ẹlọ dide o. Ẹlọ dide o. Ẹlọ dide o. Ṣé rí gbogbo ẹyin tó jẹ́ àkọ́bí? Ẹyin abiyamọ. Ṣé ẹ̀ ń gbàdúrà gbogbo nínú àwọn ọmọ yín? Ẹyin tí ìbùkún jẹ lógún. Ẹ padà sí Bíbélì yẹn. Psalm 113, Psalm 75, Psalm 121. Ṣé rí iyọ̀ yẹn? Orí owó lẹ máa fi sí. Ẹ fi iyọ̀ sórí owó
1: báyìí.
0: Ẹ wá gbàdúà. Ẹ gbàdúà. Ẹ fọ méjèèjì tí mo. Olúwa tí mo wá ṣe láyé. Má jòwó jà mí
1: kú.
0: Ẹ gbàdúà yẹn. Ẹ kà sáàmù yẹn sórí
1: ẹ.
0: Ẹ wà iyọ̀ nú owó yẹn.
1: Ẹ
0: dà só mi. Lọ fi wẹ̀. Sórí tí ń jẹ́ má jẹ̀mú. Kò ń ṣe tó kan lè fẹnu sọ. N tí wọ́n pè ní ìjìnlẹ̀ iṣẹ́ wòlíì wa. Àwọn wòlíì tí wọ́n bí èmi. Àwọn ìjìnlẹ̀ wòlíì
1: ni.
0: Tí wọ́n fi sáàmù pa ogun. Tí wọ́n díjú wá yájú
1: báyìí.
0: Wọ́n á sáàmù báyìí. Ẹ kàlẹ́ lórí.
1: Ẹni
0: tí ó bá kà á kó gbẹ́sẹ̀ lélẹ̀. Kó mú wọ bàtà. Ìbátan bá fi kà dé. Obìnrin kan mo rántí. Oyún ọdún méje.
1: Bàbá
0: mi wí pé ọmọ olódùmarè wọn gbọdọ̀ mọ bí. Wọn gbọdọ̀ mọ bí. Wọ́n ní sáàmù báyìí. Ẹ jẹ́ ká aláboyún yẹn fẹ̀yìn lélẹ̀. Kó kọjú sí
1: òkè báyìí.
0: Ẹ dá sọ́ọ̀bù níta gbangba.
1: Kàn
0: ká sáàmù ilé lórí. Kàn da omi ilé lórí síbẹ̀. Àìsà lójú wa ibẹ̀ ló bí
1: mọ yẹn.
0: Ẹ jẹ́ rí àìsí ẹ̀mí mímọ́. Lójú rò pé kò sí ẹ̀ wò ní. Ayé ti di rádàrá
1: dá.
0: Ló fi rò pé kò sáwọn ẹni
1: pè.
0: Mo mọ ti àgbẹ̀ sínú mi. Ẹ ó dìde. Ìdáná ẹ mọ̀ sí. Gbogbo ẹyin tẹ́ bá iṣẹ́ ilé ni. Kẹ lọ sí inú má jẹ̀mú ìlú bọ̀. Òní
1: Monday.
0: Gbogbo ẹni tá a jọ gbàdúrà ló máa rú ẹ bọ̀. Ẹ bọ̀ yìí. O lọ fi ti ògo yẹn
1: gòkè.
0: O ti mọ̀ pé lọ́jọ́ Monday. A mọ̀ mọ̀ mọ̀ ìyàsọ́ tó ni. Gbogbo àwa tó ń ṣètò ìpátá. La máa ń san ọrẹ open
1: door.
0: 2,000 naira. Bó o bá lágbára san 3,000.
1: If you can, give 3.
0: Torí o ní ògo mẹ́ta
1: láyé.
0: Ògo àárọ̀.
1: Your morning glory.
0: Ògo ọ̀sán.
1: Your afternoon glory.
0: Ògo alẹ́. Bíbélì ni owó ní ìyẹn.
1: That's the money has been.
0: And what blessing answer to.
1: O ti bukú náà máa ń dáhùn.
0: Is giving.
1: O ní fífún ni.
0: Giver will never lack.
1: Ẹni fún ni o lè ṣaláì.
0: O lè ràn tó ń túká.
1: You can see those that scatter.
0: Kí ayé wọn ha.
1: Being hard.
0: Mo gbàdúrà. Wà ní. Sórí owó tó bá fi yọ sí
1: yẹn. That money bless
0: you. O fi ṣe prayer lẹ́ni. Lọ́la ọjọ́
1: Wednesday
0: fira tó bá wù ẹ́ kò lọ jẹ́ mo tún máa sọ nípa ẹ̀ lọ́la wò ní Samuel Adéwáyò jòló kọ́ mi ọlọ́run ló rán mi sí
1: ayé
0: tó bá ń gbọ́ authority àṣẹ àdúrà ló jẹ́ bẹ́ẹ̀ kí ògo yín bú jáde kẹrọ náà lọ ìdáná mọ̀ ló ń lo bọ́sítọ̀ láàárọ̀ ọ̀la ọjà àgbáyé
1: nìyẹn
0: miracle like water òróró yẹn gbogbo yẹn máa gbà. Láàárọ̀
1: Tuesday.
0: Pastor.
1: Sir.
0: Ẹ fún wa ní account number.
1: The account detail. The account detail. Ecobank. Ecobank account. 097-000-3215. Again, Ecobank account. 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. I can use our Providence Bank account. Providence Bank account is 89-00-51-2948. Again, Providence Bank account 89-00-51-2948. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. I can use our First Bank account also. First Bank account is 20-14-65-1906. Again, First Bank account 20-14-65-1906. Ojo Sam, Omo Loju Jesu, is the name of that account. Enquiries and details call us on 081-123-2 in five places. I can use those 70-81-16. 4090.
0: Remain blessed in Jesus' name.
2: And you tell your first bank, Lemon Lotele.
1: Those that use first bank before.
2: At the Lord, low.
1: You can still use
2: it. You still get your co-bank.
1: The government don't understand their bank.
2: Matthew, Neman, they left.
1: Don't miss this
2: line, Webo. Say, say, Wolitzi, Mofan.
1: Die
2: your yes, so me.
1: Put that sort of water.
2: But I don't want to quote it. That's
1: what I went from the money.
2: Call away.
1: I bet it is.
2: Oh, my, we are one wine.
1: You will know money location.
2: Hello, Wolo says.
1: You will have money.
2: Angle, you will your bank base. Era, no way. In the name of Jesus. Mari and the Crodula.
1: I see that you go to tonight.
2: And Yara, Echo.
1: Those of you later.
2: Arola.
1: Tomorrow morning.
2: Bobento Bari.
1: And what you see.
2: So far,
1: tell them. I will use my glory.
3: Ori oke o ko sa lo ku ti nse o. Ore ka lo si be ko wa ri se olu.
4: Akara wo ngba lo kaju eko giri ka mu yan gan.

0: ẹ kú lé ńlá káràálé ẹ̀rẹ̀ wá níta àwọn èrò lọ́nà mọ́ kí yín gbèjìgbèjọ́ ẹ̀ lẹ́m̀bẹ̀ wọn ò ní gbogbo ibi kíbi tí afẹ́fẹ́ ètò yìí tó ń fẹ́ dé iléeṣẹ́ MTN Nigeria iléeṣẹ́ olóríire ni wọ́n ní ká mọ́ kí yín o ọ̀rọ̀ àgbà lóko ètò yìí Abdulrazak Abdulgani Mr. GRA lóko mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
2: Ọ̀rẹ́ mi, a kú oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
3: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
2: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
4: MTN is 25 years old.
5: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
0: Ọ̀rọ̀ àgbà wọ́n ní mọ̀rùmọ̀rù ní sorógùn ọkà so wá yẹ kọ́rọ̀ rẹ di bí ọ̀rọ̀ orógùn ni èròǹgbà rẹ ò yẹ kó di torógùn torí pé bá a bá da èlùbọ́ sínú omi torógùn rò tí rò tí rò tí rò tí rò gbogbo ẹ̀kọ́ ni mo ṣe mú bọ̀ wálé èmi ò sẹ́dànù àsàmọ̀ ni mo fi pa èròǹgbà èrò tí ń bẹ nínú ẹni àláte èèyàn ńlá a kì í fọn sáyé kálá ọ̀hún kó tó jọ kí èròǹgbà kó tó wá sí ìmúṣẹ ẹni bá ní àrà nínú tó wá ń pètè àti jẹ́ kí àrà ọ̀hún kó doríire fóun ṣùgbọ́n tó rora rẹ̀ ká àrà ọ̀hún lè mọ̀ wá sí ìmúṣẹ o ọmọ dára tó ń ro àròká ara rẹ̀ eléyìí tó ń gbèrò àti dá fún ọba dára ó yẹ kó mọ̀ pé àrà dídá kò sí fún ẹnìkan o bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tí kò wù kó dára rẹ̀ láyé tí ò yẹ àrà tí ọmọ dára bá fẹ́ dá tó bá fi lè jinlẹ̀ lọ́dọ̀ ọba dára dáradára ọba dára lè gbàrọ ọmọ dára dá tára yẹ ó sì rò wípé ọba dára ló lára láì mọ̀ pé ọmọ dára ló lára tó sàrànù ẹni sàrànù nù òun ló fi jẹ́ pé tá a bá ń gbèrò lórí ohun kan láti ṣe ọ̀nà tí a lè gbà ṣe nǹkan ọ̀hún nírọ̀rùn n ló yẹ ká máa fi ọgbọ́n ṣe ìwádìí rẹ̀ lọ́dọ̀ àwọn tá a lérò pé wọ́n ní ìrírí jù wá lọ a kì í ṣe gbogbo àlàyé ohun tó fẹ́ ṣe fáráyé o wọ́n gba ara rẹ dá kò sì sọ́lọ́pàá tí ó mọ̀ lọ́hùn ṣé o mọ̀ pé ẹni bá ní òye tó o bá sọ ọ̀rọ̀ kékeré fún yóò ti fẹ́ lójú ló ń pompo yẹ̀kẹ̀tẹ̀ ṣùgbọ́n mọ́ sọ gbogbo jíndòjíndò èròǹgbà rẹ fún ẹnikẹ́ni ìwọ kàn gbìyànjú láti béèrè fún ìtọ́sọ́nà kí wọ́n nù ó lo ọgbọ́n nu yóò yọ ọ lẹ́nu pé bí elédùmarè bá mú àrà tó fi sọ́kan ọmọnìyàn tọ́lóyìnbó ń pè ní hunch hunch inspiration tó fi sọ́kan ọmọnìyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ni mọ̀ gbarú ìmí síbẹ̀ ẹni bá wá dáàbò bó tiẹ̀ ni mọ̀ di ògo fún ẹni bá mú jáde tí n bá ṣe báyìí màá wá tún ṣe báyìí ó ń dùn mọ́ bó ṣe ń sọ ṣùgbọ́n àwọn tó ń sọ fún àwọn náà fẹ́ dára mọ̀rùmọ̀rù tí sorógùn ọkà má jẹ́ kó kó bọ̀ o díẹ̀ nínú ọmọnìyàn ìníwọ́ ọmọlúàbí rẹ̀ ẹni kò ní jẹ́ kí ó gba ara aláràdá o tó bá ti mọ̀ wípé oore ń bẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn yóò ní kíni òun náà ṣe ni o ẹ káàárọ̀.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ló sọ nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀ àgbà 82 Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ ẹ kú kalẹ̀.
1: Ọ̀rọ̀ àgbà rẹ o.
6: Wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀ máa gbọ́ kíkí ẹyẹ tara wọn yá gágá sì kíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lògbà tiwọn. kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe kò ní fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 èmi rè kí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
7: 32 FM 94.9 Hi, Jireko Soko is my name.
8: Show me your 32.
9: I see you have about 23 boyfriends in your life.
10: Yes, sir.
9: Huh?
10: Yes, sir.
9: 23 boyfriends.

ṣẹ́yà ti bẹ̀rẹ̀ ní 32FM. Láàárín ni pé ẹni tí ò tí ì mọ̀ pa ti wà lápá bí o. Látà òsòkè ń tẹ́ Premier mọ́kànlá ńlẹ̀ Ìbàdàn. Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀. Iṣẹ́ yá, iṣẹ́ bẹ̀rẹ̀, iṣẹ́ ti bẹ̀rẹ̀.

0: ẹnìkan ni pé a ti kọ́ pé àdúrà gan kọ́ ní gbà a ti kọ gbogbo ohun tá a fẹ́ jẹ́ láyé ṣe mọ̀ pa ntú nǹkan kan lọ́jọ́ àlárúbà Wednesday bàbá wa kan wá pè wọ́n ní lábẹ́ kádàrá ń gbogbo ẹ̀ dúró sí mo wà lórí ètò mi kan ẹnìkan wá sọ̀rọ̀ lórí ètò yẹn olóta ó nígbàgbé àdúrà o ó léèyàn le gbàgbàgbàgbàgbà kádùá ọmọ gbà ó ní àmọ́ nǹkan kan dájú kádàrá máa ṣe ti ẹ̀jẹ̀ pé mo gbìyànjú ìwọ̀nba bó ti ṣe yé mi náà síbẹ̀ ti ṣe kọ́ mi kí n tó kú nílé mo gbìyànjú láti yànnànà ẹ̀ bí mo ti yànnànà ẹ̀ lẹ́ni yẹn ń yí mi padà mo ní tá a bá ládùúrà òkè ń gbà ẹni tá a ti rí náà kú sí ń kọ́ tó sì lọ rèé gbàdúrà ọ̀pọ̀ wọ́n ṣèwé odò fún ọ̀pọ̀ wọ́n ṣèràpadà fún lẹ́yìn tí ẹn ṣe gbogbo oyún ẹni ẹyìn ń gbáyé títí dìsìn mo láwọn pásítọ̀ tó ń gbọ́wọ́ léèyàn lórí tí wọ́n dẹ̀ ń wí bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ àwọn àáfàá tí ń bá ní fatẹ̀sùn báà
1: bàbá olúwa ọ̀run
0: tí wọ́n ń tẹ ọwọ́ sọ́lọ́run tọ́lọ́run ọba àlékẹ́ọ́lá sì ń dé ìgbìyànjú wọn ládé ńkọ́ mo láwọn tán mọ dídá ọwọ́ tán mọ

0: àwọn kan tún wà nú ayé yìí sá tí wọn ní gbàgbọ́ nú àdúrà. Ọ̀pọ̀ believe, ọ̀pọ̀ nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí èèyàn pátá. Ń ta akọ pé yóò ṣẹlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀, wọ́n ní àdúà ní máa yí bí dànù, àbí? Èmi jẹ́ sọ fún àánú, ọlẹ́ni tó bá nílò owó kó gbàdúà, Ọlọ́run á ṣòwò fún. Ẹni tó ń béèrè fọ́mọ kó gbàdúà, Ọlọ́run á ṣọmọ fún. Ẹni tó fẹ́ ṣẹ́ kó gbàdúà, iṣẹ́ alálùbáríkọ wà.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: Ẹni yẹn ń bi mí.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: Wọ́n pẹ́ kí n ṣí gbogbo àwọn àdúà tí mo ti ń gbà láti ìgbà tí mo ti jẹ́we.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń
0: jẹ. Títí di àsìkò tí mo wà yìí.
1: Wọ́n
0: ní kí n máa tọ́ka sí àwọn èyí tó ti gbà, àwọn èyí tí mo ní mo fẹ́ tí mi ò tí ì rí. Oníbọ́lọ̀ ń ṣe dànù. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti wá o. Ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí o.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: Live and direct lèmi àtẹni ń jọ ń ági o.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
2: Àwí wíwíwí wọn làwọn kò ní mọ́.
1: Ọ̀rọ̀ lọ́mọ.
0: Wọ́n ní kí n tọ́ka sí àwọn àdúà tí mo ti gbà, kí n sọ pé léyìí gbà, eléyìí gbà. Mo ní àwọn kan gan wà tó yẹ pé mo ti gbà tipẹ́, tó yẹ pé ó ṣe wà ń gbà báyìí ni. Ìyìn sì gbàdúà lórí ẹ̀ mọ́, ṣùgbọ́n ti ń ṣiṣẹ́, wọ́n ní táwọn ń sọ fún mi nu. Básìkò nǹkan bá ti tó, yóò ṣiṣẹ́ ni, yóò wà ni. O gbàdúà o, o gbàdúà o. Òkè. Mo láwọn tí níṣòro ẹlòmíì kò ní gbàgbọ́ nú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó di pastor àbí tó di àfọ́ Ọlọ́run lónìí.
2: Ṣé ara yín lẹ̀ ń dá lóró?
0: O lè jẹ́ sẹ́ẹ̀lì ọlọ́pàá nígbà tó bá rí ọ̀hàn, ọ̀hàn gidi. Lába ni Ọlọ́run tó bá fi lè yọ báyìí, òun lọ dàáfà ni o. Ọlọ́run tó bá yọ òun kú ìnílé yìí, òun ó di pastor ni, òun máa invite àwọn èèyàn pé ká máa ṣe tiẹ̀ ni o. Ọlọ́run dẹ̀ gbọ́, ó dẹ̀ gbà, mo ní yẹn tún kọ́. Wọ́n láwọn tó wá gbà á, tí ọ̀wá gbà ń kọ́, tí wọ́n ti bẹ̀ dẹ́ ní ẹ̀wọ̀n.
3: Ọ̀rọ̀ rẹ̀
2: o,
1: ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ rẹ̀ o rẹpẹtẹ.
0: Ìgbà tí mo padà kọ́ ti fóònù, mo jókòó, mo bẹ̀rẹ̀ sí ní rò ó. Ṣé ká dàrá ní ṣiṣẹ́ ni?
1: Ọ̀rọ̀ rẹ̀ o.
0: Àbádùà lè yí kádàrá padà. Ṣádùà máa ń yí kádàrá àbí kádàrá ń ṣiṣẹ́. Ok. Tabaládùà ń yí kádàrá ń tòótọ́. Àdùà ń yí kádàrá. Ẹni tí ò ní àsìkò tẹ́bi ń pa ti ń gbàdúà. Ọlọ́run mo fẹ́ ní, Ọlọ́run mo fẹ́ ní. Ó lè mọ̀ ní gbà yẹn. Ṣùgbọ́n lè padà ní.
2: Ọ̀rọ̀ máa rẹ̀ o.
0: Wọ́n bá wá sọ̀rọ̀ tán sọ́lọ tẹ́ ẹ sọ́bọ̀ Yorùbá òní àsìkò ní àsìkò tó nínú. N tá a sì mọ̀ sí kádàrá rẹ̀ ni pé n téèyàn kọ àwọn àsìkò tó kọ́ wípé yóò ṣe. Ok.
1: Ọ̀rọ̀ rẹ̀ o, rẹpẹtẹ.
0: Ẹ gbọ́ ṣé àdúà ń yí kádàrá padà? Ṣàdúà ṣó ń ṣiṣẹ́? Irú èmi yìí nígbàgbọ́ gan nú àdúà.
1: Aṣọ kí ló fi mú?
0: Béèyàn bá gbàdúà fún mi, màá máa ṣàmí ni. Mo rántí pé mo sọ fún ẹni yẹn pé ọ̀dà ìgbà tẹ́lẹ̀ nígbàgbọ́ nú àdúà. Ṣé tán bá ṣépè fún yín ṣe gbà?
1: Ẹ bá jẹ́ ká ṣe jẹ́jẹ́ gbogbo tó.
0: Ó ní ti Àmíyù ṣé gbogbo èpè tí wọ́n ṣẹ́ fún ọ ni ló mú ọ. Mo lé mi gan ìwúwo èpè olótán. Mo lẹ́ni tó wá wúwo èpè tí wọ́n ṣépè fún ṣépè ó mu. Ó ní ṣe gbogbo ẹni tó wúwo èpè tí wọ́n ṣépè fún lè pè mú. Wọ́n ti fẹ́ máa tú sí brain mi. aladua koda ninu gbagbo mi mo believe pe adua lo sigbe orilede yi duo olotasne olawon ebu alawo funfun o gbadua to ba wa ti se ngbadua aye won da ju ti wa lo country ta wa yi oni kadara tolorun ti ko mo won nu won ni nkan to wa o amo won mo da ju wa lo oni lati le na ni han ti wa ko wa leru na won ton fi wa le a ton se ijoba wa ara wa a ton ko ra wa leru
4: Wo 0705
0: Oro igbero laaro yi.

0: oba la ka iwo la ka di
1: se wa se ibo ero lo fi je
2: eso eso eso
0: mo ni church ta nlo irun ta nki nko won ma le si fun mi won lo lohun la fi nsin pe yin o so pe ka fi gbadua e ku ojumo
3: o e ku eto baba
0: e seuma
3: mi do do la ni lati lalupon
0: lati lalupon Mrs. Odunola lati lalupon
3: eri alebolon laja aka emi bi mo se je akeko to yi mi le so yawo ti mo si gba lo si lori pe mo n bere kaka nipa imo si itesiwaju si ati rise ati se gbogbo kan ma to now inu ile ni mo wa laaro Monday laisise kankan ati mo gba adua agba sáwọn lọ́dọ̀ òkú oníkálukú ló mọ bí tájọ rẹ̀ ti ń gbà tó o wà lẹ́mọ sọ pàdé ó gbà ibi tó o bá dojú àdúrà rẹ kọ ibẹ̀ náà ni o ti máa bẹ ọlọ́run ìlédùmarè rẹ kò sí àti gbọ́dọ̀ jù ú sí wa bíbélì sọ fún wa ó ní akámọ̀ gbàdúrà láìsinmi
0: àti láìsí
3: ayọ̀ wa yóò fi pọ́n
0: o nkan ti mo ri so si eseun o mami mi eseun je lo se kedi ati ipolowo oja e je lo kin pada leyin kedi ati ipolowo oja nte waju ele nbe un o e ku kale
2: eso eso
4: ṣe lo le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan

0: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
1: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: 0707-460-3919.
8: Shared meals like delicious jollof and chicken
7: made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
9: That's why we say let's go home. There's food at home.
10: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
11: The taste of home.
12: Iwe, acholewe, owe keko. Egbona, ibusun ko.
13: Iya mi, iru ibusun ti mo sun si nile ati sade ni mo fe o. Muka.
12: O tun na. Owo na ni jare. Ba se seto ba won mo wa se ma pada sile iwe won. Ero ti wi pe omo to ba so run alaafia, o di dodo ko pe gede ninu eko re. Awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won. No ibusun muka fun awon akeko laayo loni.
14: Muka, adding comfort to life since 1959.
15: Kosi onje ti ko wu kokun inu. Ijoye pataki ni amalala wujo okele. Ala shiri oni nawo. Imuleya oni buka. Kuba agbona. Koshe tutu. Ki obesha ati loworo. Ah, ofun mi.
16: Bilele iyo.
17: Ejason. 82FM 94.9 fẹ̀yẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà àmàlà fẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 29 August 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewé du gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀mọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀ pọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣèjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé míì kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹsùn àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bíi etí àtẹni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kàtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàsígbà nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ di wòkè buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù àmàlà fẹ́ẹ́ 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ pé nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó dán.

0: ṣùgbọ́n tó bá wu ọlọ́run ní ọ̀gbọ́ tí ọba wù kò ní gbọ́.
1: Ẹ ṣe gan dáde. Ẹ ṣe o, ẹ pẹ fún wa ṣá o.
0: Ẹ ṣeun.
1: Ẹ rẹ sà.
0: Ẹ kú ètò.
1: Yes sir.
2: Ó bá

0: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ ó kéré tán àwọn ilé ìtajà bíi 300 níye ni wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ iná ọmọ ọ̀rọ̀ tó wáyé ní ọjà ti ọ̀rányàn ti bẹ ní ìlà oòrùn àríwá nílùú ìbàdàn níjọba ìbílẹ̀ tìlú ìbàdàn akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ilé ìtajà tí wọ́n tuntun ń ta àwọn ọjà bí ọjà pẹ́pẹ̀pẹ́ náà faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà lára àwọn tó jẹ́ wípé wọ́n pàdánù níbi tí ìṣẹ̀lẹ̀ náà mọ̀ rárá òun ti wáyé iná ni a ti rí àwọn kan tí wọ́n ta góòlù àti àwọn míì náà tí wọ́n ta aṣọ kìrìkà tó fi mọ́ àwọn òǹtajà mìíràn tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí àwọn ohun tí wọ́n ti pàdánù látàrí iná tó súyọ ní ọwọ́ òru náà ẹni tí wọ́n ń ṣe alága fún ẹ̀ka tí ó ń gbógun ti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà mọ̀ rárá nípínlẹ̀ yìí moruf akinwande ni wọ́n wípé gbogbo ipá náà ni wọ́n sà láti rí i dájú wípé wọ́n rí iná náà pa láìpẹ́ náà lópin ọ̀sẹ̀ ló jẹ́ wípé àwọn bíi ilé ìtajà bíi mẹ́sàn-án tí wọ́n ti pa ní àwọn ojú ọjà kan èyí ti ń bẹ ní ojú irin ní ọjà ti alẹ́ṣinlọ́yẹ́ iná ni wọ́n tún faragbá nínú ìṣẹ̀lẹ̀ iná. ní báyìí ná àwọn olùgbé ìlú ìbàdàn ti ń ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí ni wọ́n tún tún ké sí ìjọba ìpínlẹ̀ yìí láti gbé ìgbésẹ̀ lórí àwọn iná èyí tó yẹ kí ó mọ̀ tàn láwọn pópónà àti àwọn àyíká gbogbo tí ó yẹ kó mọ̀ tàn lọ́wọ́ alẹ́ níbi wọn ti wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n máa ń ṣèkà àti wùwá láàbì ni wọ́n máa ń pamọ́ sínú òkùnkùn láti mọ wo àwọn ìwà ọláàbì wọn lásìkò tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm emmanuel adébánjọ sọ̀rọ̀ olùgbé kan òkìkí ọlámìdé náà ló wípé ọ̀pọ̀ nínú àwọn iná tó yẹ kí wọ́n mọ ṣàmúlò yìí ẹni wọn kò ṣiṣẹ́ mọ́ bó ti tọ́ àti bó ti yẹ níbi ẹnìkan náà tún sọ̀rọ̀ ní bí ó ti ń ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti tètè gbé ìgbésẹ̀ nípa ṣíṣàmúlò àwọn iná èyí tí yóò mọ lo agbára ìtànṣán oòrùn láti pagidínà àwọn tí wọ́n bá fẹ́ wùwà láàbì kí ààbò kó lè túbọ̀ péye sí láwọn àyíká gbogbo nílùú ìbàdàn níbi wọn ti ń wípé tí àwọn iná ọ̀hún bá ń ṣiṣẹ́ wọn ni kò ní fàyè gba àwọn tí wọ́n bá fẹ́ wo àwọn ìwà bí ìwà ọ̀daràn láti mọ ṣiṣẹ́ wọn ẹja gbọ́rọ̀ síwájú sí lẹ́nu àwọn olùgbé ọ̀hún.
1: Àṣe tí ó máa mọ́lẹ̀ lójú òpópó yẹn ó yẹ kí ìjọba bójútó because ibi tí nọ́mbà ti tàn gan abo gbogbo iṣẹ́ ibi tí wọ́n bá fẹ́ ṣe abo lójú sílẹ̀ so tí ìjọba máa ṣe pàtàkì ẹ̀ abojútó àwọn iná yẹn kan rí pé wọ́n tàn dédé tó bá di pé a bá kèsì lọ́pọ̀ gbà àwọn tí wọ́n ń lo bóyá dísù tàbí petrol láti power generator láti máa tan àwọn iná yẹn ìnáwó máa ń pọ̀ so kò bá dára ju kí wọ́n ṣe irú tàwọn onísólà tí ó máa gba agbára láti ọ̀dọ̀ so that yóò mọ̀ tàn fúnra ẹ̀ tílẹ̀ bá ti sú tílẹ̀ bá dọ̀tí tí mọ́tò òrùn bá ti ń yọ a lè máa kú fúnra ẹ̀ nípa bẹ́ẹ̀ ìwà ọ̀daràn a dẹ̀kù torí ibi tí mọ́lẹ̀ bá ti tàn sí amòkùn ṣe ka oníráyè láti máa gọ síbẹ̀.
2: Kò sí tó dáa tó kíná yẹn wà tí mọ́lẹ̀ bá wà everybody are free láti pápá ó tún wà fún security gan so anytime téèyàn bá fẹ́ jáde èèyàn lè jáde anytime téèyàn bá fẹ́ wọlé ó easy fún yẹn láti wọlé tí anything bá wà níwájú èèyàn ó sì tètè rí wípé nǹkan tó léwu ló wà níwájú yìí o bẹ́ẹ̀ni yóò tètè dọ́jà rẹ̀ ó wà important gan but now nísìnyí táwọn olóṣèlú tí ń ṣe sólà yẹn náà àwọn náà ni wọ́n jẹ́ ó tún help buy ó ti jẹ́ kó kọ́ mọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ní site gan kò sí tó jọ mọ́ street light kò sí tó jọ mọ́ iná nepa ń bẹ̀ kí ni sólà yẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ ń lò báyìí náà so ó wà okay gan.
1: àdúgbò ní agbègbè kọ̀ọ̀kan kò sẹ̀ nídìí pọ́n sọ fún yàn gan pé kán dáwó ní community ilé kọ̀ọ̀kan ni tó rówó kọ́lé ó yẹ kó lè rówó ra sólà yẹn ọ̀kan irú tọ̀dọ̀ wá ń sìn báyìí sólà wà wájú ta so tẹ́nì kọ̀ọ̀kan bá fi síwájú ta ẹ̀ ó yẹ wá ṣe tí gbogbo tí ọlọ́dẹ bá ti gbá tolúkaku gbá wájú ta ẹ̀ ilé gbá wájú ta ẹ̀ ìyẹn gbá wájú ta ẹ̀ gbogbo àdúgbò a mọ̀ papọ̀ so kò ní fààyè gba àwọn adigunjalè.
0: ní báyìí ná dókítà tó jẹ́ onímọ̀ nípa àrùn jẹjẹrẹ dókítà tèmítọ́pẹ́ ọlátúnjì ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tètè mọ kẹ́gbàjarè tí wọ́n bá ti ń kẹ́fí àwọn àmì kan tó fẹ́ jọ àbáàdì lára wọn lójúnà àti pinwọ́ ikú òjijì èyí tó lè ti ara àrùn jẹjẹrẹ wa ọ̀làtúnjì lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lónìí iná ló wípé ó yẹ kí àwọn èèyàn mọ̀ ṣe àyẹ̀wò ara wọn lóòrèkóòrè ó kéré tán nigba kan laarin odun lojuna ati pinwo iku ojiji ni bi o tin wi pe ti awon eyan ba ngbe igbese lati mo se ayewo ara won eyi le pinwo awon nkan mi to ba fe suyo latara eto ilera won ati lati tete mo boya awon ba ni arun to ba ni se pelu arun jejere ati wi pe ti won ba ti tete kefin re itoju kiakia ina lo si le se itoju furufe awon arun be ewe oro tutu jade si lori oro eto ilera fun awon morilede Nigeria lati mo sayewo ara won lori oro bi o ti je wipe opo aimo kan mo kan ina lo mo nfa bi won ti mo nkuko ojiji latari ayi bojuto eto ilera won bo ti to ati bo ti ye onimo nipa oro eto ilera lasiko to nba awon ara ilu soro ina lo wipe bi opo bi won eti se ko bi ara si oro to ni se pelu oro eto ilera won ina ni ko da to ti eyi si mo npada yori si awon oro ilera ati awon aisan eyi to seese ki owo ati ipa ko mo ka mo lasiko to nba ile ise radio 32 fm soro onimo nipa ka toju arun okan dokita Adebiyi Obasanjo ina lo soro lori bi o ti je pe opo awon morilede Nigeria ini won kin mu oro ti toju ara won lokukudun dipo eyi wa mo ra awon oko olowo lanla ati awon nkan mi eyi ti won fin seso ara dokita Obasanjo ninu ore ko wa sha itu je ka won eyan mo wi pe sise ayewo ara won lori kore ati lilo ba awon akose mose dipo lilo awon ogun ti eniyan ba gba wi pe o ye ko nlo fun ra re lai je wi pe o lo re ba awon akose mose eyi na ni yo ran won lowo lati tubo mu ki eto ilera won ko peye si e ja gboro si waju si lenu onimo on
3: mo n di ayewo yi o kere tan e kan fe leju lodo ta ba re ni to je pe boyo n se nkan ti o da o mo gege loro mo ti abo para awon doctor ni shalaye so so ko ni gba ti kini ba ti di wahala to ti sa jamba sara ka to se te mo sa ki to je bu wa ninu ni e je ka mo yoju si ni ewo so lore ko a ma bo ko se ti o ni ku to be ti mo do yan ni ko je pe ti to se be le ko a je pe mi o pa yan eleyi o boju mo so e je ka gbiyanju ka se gbogbo nke ba Ọlọ́run yóò mọ wà pẹ̀lú wa pẹ̀lú ìfisẹ̀ ara wa dẹ̀. Ó ṣe wá láàánú pé ọ̀pọ̀lọpọ̀ wa kì í fojú ọkàn sí ìlera wa kì í ṣe ní tó tọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ebi ní a máa ń rò pé ìgbà tó bá rẹ̀ wá ló tó yẹ ká lọ. Ẹlòmíì tún máa ń bẹ̀rù pé tó ń bá lọ tá bá rí nǹkan ẹ̀rù lè máa ba òun. Wọ́n gbàgbé pé tá a bá tètè rí nǹkan a lè lè ṣiṣẹ́ lórí ẹ̀ a lè dènà wàhálà tí wàhálà ò fi ní jẹ jáde. So a dẹ̀ mọ̀ wípé normally ó yẹ ká máa ṣàwọn àyẹ̀wò kan at least láàrin ẹ̀ẹ̀kan fẹ́ méjì lọ́dún ó yẹ ká ṣe àyẹ̀wò lórí ọkàn wa pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó wà ní ilé ìwòsàn ó yẹ ká ṣe ti kíndìnrín wa ká ṣe ti ṣúgà ká ṣe ìfúnpá wa ká wo bí ẹ̀dọ̀ wa ṣe ń wà.
0: Ọ̀rọ̀ yìí náà ló tún jáde gẹ́gẹ́ bí àrọwà tẹ̀lé ìpapòdà gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Taiwo Azan lẹni tí wọ́n wí pé wọ́n kẹ́fí àrùn jẹjẹrẹ èyí tó ti dé ìpele kẹrin lára rẹ̀. Ọ̀rọ̀ kálọ̀kábọ̀ àti bí àwọn tí wọ́n jẹ́ awakọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ tó fi mọ àwọn tí wọ́n wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àti ọ̀kadà bí wọ́n ti ń rọ́wọ́ mú dẹnu àti àwọn ìpèníjà àwọn iná ló tutù fojúlédè lábala tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdókòwò lásìkò tí akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm Barakat Adiamo tí ó lọ́wọ́ bọ́rọ̀ ti ń lọ lẹ́ka náà nígbà tó ń bá arákùnrin kan Aziz Abidan sọ̀rọ̀ lẹni tó jẹ́ dírẹ́bà ọkọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló wípé òun ti ń ṣiṣẹ́ ọ̀hún fún bíi 30 ọdún sẹ́yìn báyìí tí ó sì sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó epo níbi ó ti wípé wọn kò rí èrè tó tọ́ mọ́ lórí iṣẹ́ ọ̀hún àti wípé ní ọdún díẹ̀ sẹ́yìn ilẹ̀ ń mọ́ná 200 náírà láti ra epo àmọ́ tó jẹ́ wípé lásìkò yìí epo 5,000 gan kò tó wọn ṣiṣẹ́ ní ọjọ́ kan mọ́ ẹnìkan náà tí òun náà fọ̀rọ̀ léde lẹ́ni tó jẹ́ awa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta náà ló tún sọ̀rọ̀ lórí owó tí àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ àti lọ́gà wọn lẹ́nu iṣẹ́ ọ̀hún union tí wọ́n mọ̀ ń tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá jẹ́ awakọ̀ tabi awon ti won wa awon keke to fi mu alupipe ohun ati wipe awon ti won ba n ya awon oko na gba lowo awon eyan eni o mo nsoro fun won lati sanwo pada fun awon ti won ba ni
4: ati wa ko to jo meta na mokola garage na wa abade sise lo amon de le fa 10000 na fun oga wa be bo to won bi se ejo le kokan ejo ijoba na ni ka pe for year season nigeria so also hard bele ta ba sise epo lile epo le 10 naira 20 naira ni tele gbogbo epo ta ra gan tele lafede aire epo 200 naira tele aire epo 300 aire epo 500 tele epo 200 la bi sne o pe padi si ojo meri tele sugba ni isin le ba re epo 5000 ni isin ke padi yo kan elo epo kan so epo ta bi sa bele ni isin ni 20000 naira so owo ta gede ni 200 naira ni owo ta tawon junior ba le ni bus stop e je oba de loko to ba gbo ko wa owo ni ba bi 10000 naira bi so o gba ni app ko da ti se jeun driver gan owo olodun lo wa
0: iroyin agbaye lekun re nle sin gbo lati le se radio 32 fm 94.9 feyin e e o si mo gbo iroyin ni ile okere abala ere idaraya to fi mo abala muludun e mo yi kuro nbe o adupe pe se wa nbe ti en teti gbo wa tabata atoni ka mo lo si ile okere ni ile okere bayi o kere tan awon po eniyan ni won ti pe ki won kuro ni ile won ni awon agbegbe to sumo Reno ni Nevada ni ekun iworun ariwa ni ile United States ni bi o ti je wipe egberun meji le ni ogoji awon eyan ina ni won ti pase wo fun pe ki won tete kuro ni ile won lo ni kiakia nigba ti o tu je wipe o seese awon bi egberun 15 in la won na tutu gba ase lati tete mo pale mo latari isele ina kan eyi to suyo ni opin ose ti o si ti se awon eyan mefa ni jamba nigba to n ba awon niroyin soro eni ti n se gomina ni ti ilu ti Nevada ni ipinle ohun Joe Lombardo ninu oro re lo wipe won ti se ikede pajawiri bayi lori isele na ti awon osise apanapana ti won si ti gbera so ise lori isele ohun lati abala ere daraya iko agbabolu ti PSG gbatenu eni tin se akoni imo gba awon Leozeric na lo ti kesi gbogbo awon agbabolu ninu iko ohun wipe ki won tete jawe sobi ise won nibi awon saa tutun tun se bere ikilo yi na lo njade si awon iko ohun nibi won ti pari pelu ami ayo meji si odo pelu iko ti Stade Rennais yi ti won gba ninu league kini to je idije eyi to si je ifese won se akoko ti won gba nibi o ti je wipe iko ti PSG na eni won gba ife eye ti European Super Cup amo to je pe won padanu ti French Super Cup si owo iko ti Racing Lens iroyin lati abala muludun nibi ta ti mo figigun iroyin agbaye wa fun ti asiko yi opo awon ilu monka ati awon igba ojumo na ni won ti peju pese sibi ti won ti se ayeye ikeyin ti won sin gbe gbajugbaja osere cinema agbelewo Taiwo Azan ti opo mo si ogogo ti won gbe iwo ka lesun ogogo in lo jade laye lana leyin ti won wipe o ti ba arun jejere fira eyi ti won wipe o ti wa ni ipele kerin iku ogogo ohun ina lo jade leyin ti awon ti won je ojugba re ti won seto adura kan fun lori oro ilera na eni to je gbajugbaja onkorin Fuji wasi wande ti opo mo si K1 ini royin tu gbe na wipe nse lo bu sekun lori itage lasiko to n sise lowo amo to gbo iku Taiwo Azan na Taiwo Azan in lo je igba ojumo to si ti ko ipa to lorin ninu a n gbe sinema jade ati a n kopa ninu sinema agbelewo paapa julo leka ti Yoruba ni orileede Nigeria awon miran ti won je ojugba re bi Yinka Kodri Jide Kosoko Toyin Adesanya ni won ti wa ni ilu Ilaro ni ipinle Ogun fun ayeye ibola ikeyin fun ogogo na ogogo lo kopa ninu opo cinema aka ikatan nigba aye re leyi ti seven doors ati awon cinema mi pelu re
5: Introduction. No! Bubu ala ma je be fast. Se ko toni kalu ko ma je ti e ototo ni sun mo bi la.
0: Eyi duni jojo. Ama gbogbo wa na la je gbese re ki Olorun ba ko tubo mo te ogogo si afefe rere ki ojo si jina sira won. Awon iroyin ti e ba fe fi to wa leti e mo gbagbe lati mo te lati ejise si wa lori number yi 0704700 4949 tabi loju email yi at 32fmnews@gmail.com awon iroyin na ninu koko re le nkan se ko to di wi pe a mo lo aka si yin leti wi pe awon omo orilede Nigeria ni ikilo tin jade fun lati tete mo se ayewo ara won lori oro ilera loju na ati pinwo iku aitojo ni ile okere okere tan egberun lona adorun eniyan ni won ti wi pe ki won kuro ni awon agbegbe ti won gbe latari isele ina to suyo ni ekun ariwa ile America la balaire daraya akoni mo gba iko ti PSG ti ra awon agbabolu iko na lati tubo jawo sobi ise won ni sa tutun lakotan labala muludun gbajugbaja osere cinema agbelewo ogogo ina ni won ti gbe wo ka lesun ni ilaro ni ipinle ogun loruko meri ojo to le waju awon ti won ko iroyin yi jo olusola momo lotu to se ka si ti gboyin e seun te n gbo 32 fm feyin e

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Alubata rẹsẹ̀ jabata onílù dùdú ń fìdùnnú gbòwe àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ ònàgẹ̀rẹ̀ torí bá méjì kọ́ 32 FM 94.9 ló múdùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: orí òkè tètè Premier
4: Mọ́kọ́lá Ìbàdàn.
5: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kọ kò gbúdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyín Richard Card, 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Òkú já lọ máa bá akọrin.
1: Bámọ̀ tán.
0: Òun ń tẹ́rín pọ̀. Ó tẹ́rín jàwó tí akọrin
1: gẹ́ lọ. Ó
0: dùn mí o. Kákú lọ dẹ́gbẹ́ olórin
1: ti alẹ́ ilé. Kí lá wà pé?
0: Sáré Budé Bandstand jí náà ni. Ẹ kò sórí wọn bẹ̀.
1: Sáré Budé
0: Bandstand. Ẹ ló
1: tù ẹ̀ tù ẹ̀.
0: Àwọn ẹgbẹ́ akọrin sáré Budé wà bí
1: báyìí o. Ẹ máa
0: náwó.
1: Ẹ
0: má ṣe wá ní mo ti ń kọrin ládàárọ̀. Ẹ ò náwó alẹ́ ego. Ẹ dákun ẹ ṣàánú àjá lọ yárí iṣẹ́ ni. Ẹ dákun ẹ ṣàánú àjẹ
1: o. Àlọ́yàwó oríṣẹ́ ni. Adé àtúkọ̀ àmójúbà ara wa lórí ìsáré ìbùdán fún tọ̀sán tòní lórí ìkànnì àdẹ́rìn pọ̀ṣónú 32FM
0: 949
1: Ìbàdàn. Ẹ káàsán o, ní gbogbo ibi tẹ̀tẹ̀ ńlá àǹfààní láti mọ gbọ́ wa káàkiri àgbáláyé. Olúwa mẹ́rì ọmọ òjò lórúkọ tèmi, ẹ káàbọ̀ sórí ìsáré ìbùdán.
2: Esther Faladé, ọmọ òjò dádì tí ò kọlà ń ló kọ mi.
0: Báàmù tán. Àdìmọ́lá Adéjúmọ̀ ẹ káàbọ̀ sórí ètò yín tẹ̀ tí ń dúró dé sáré ìbùdó lètò
1: ètò sáré ìbùdó
0: ní kànì àdẹ́rìn pọ̀ṣónú láptà láptà láptà láptà station láptà láptà láptà station lẹ́gbẹ̀ láta the station we get am.
1: Yes.
0: The station we know the way. The station we sabi. And the station
1: on point. SOB to capsule FM together. Ibafika di gbogbo ele.
0: Bẹ́ẹ̀ni.
1: 32 FM ni wọ́n pè ní òkè téńté Mọ́kọ́lá ní Premier Lawa Nìbàdàn.
0: Àwọn òsín sálẹ̀ rí. Njọ wa nugbe ori oke lawa.
1: Oke.
0: Njọ atuma bi oke la tuwa.
1: Oke ni.
0: Oke oke la yemfa.
1: Oke oke ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Lẹ́yìn ìbá wa wa, a tún bẹ lójú òpó Facebook 32FM 949 fẹ̀yìn ẹ̀. Bákan náà ẹ tún lè mọ gbọ́ wa kètekète lórí MixLR àti Radio Garden 32FM 949 Ìbàdàn. Sáré Budó tí wọ́n gbọ́ tí Nìbàdàn.
0: Ìyẹn náà sọ kiri
1: gbogbo ayé o. Tí wọ́n ní wọ́n pọ̀ tán wọ́n ló tún dé kó.
0: London.
1: Ọ̀yá wọn lóde Abuja.
0: Germany.
1: Ọ̀yá wọn lóde Germany.
0: America.
1: Wọ́n tún wá parí ẹ̀ wọ́n lóde Norway.
0: Everywhere. Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀dé nu taxi
0: náà. For this corner, we dey there.
1: Bẹ́ẹ̀dé lè pọ̀ ń kọ́.
0: We dey there.
1: Bẹ́ẹ̀dé lórí ìtàpẹ̀rẹ̀.
0: We dey there.
1: Òjé ń kọ́. Amúlòkó ń kọ́.
0: Kí ni wọ́n ṣe fẹ́ sí?
1: Ìsàlẹ̀ àfà ń kọ́.
0: Bẹ́ẹ̀ rúkà tèmi náà. Lóòpò lábìrán níbẹ̀ rẹ̀. Ní
1: èmẹ́tì. Mọ̀pọ̀ kọ́.
0: Ní pópó.
1: On the
0: way. Láwa sọ pé ní Palace.
1: Ọyẹ ẹja tún
0: gbé.
1: Sáré Bù.
0: Sáré Bù.
1: Sáré Bù. Sáré Bù. Yes, sir.

0: Yay! Ẹ̀wọ̀n jù ọdún
1: mi. Oh my God.
0: Ẹ̀wọ̀n ọ̀rọ̀ rẹ.
1: Oh my God.
0: Apolowo ọjà pápápá. Sáré Budan tẹ̀síwájú láti kọ́ni Adẹ́rìn Pọ́ṣónú.
2: FM 94.9
3: To yi la fin ki gbogbo awon eyan wa ton wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
4: eto igbeyawo laye
5: ajowo eduro na jare
6: bi lo sele
5: ki won to so wa po nje o rati po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
3: eh ni tuto
5: ka sa so pe o ti ra won abi
3: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
6: e won lo tun je cdk e bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
5: oluso agunkan e so wa po
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹ máa kó ètò ẹ̀rí léwọ̀ lágbára ọlọ́run.
1: Ìyá mi ẹ ká sọ máa.
0: Ọpẹlọ yẹru ni látọ̀. Àfa là ń borò kí. Àti bí n pé.
1: Mo ti rán ní igun ẹ̀sìn.
0: A kù sí ní àná.
1: Yes.
0: Ẹ̀rọ.
1: Yes, ma.
0: Tẹ̀lé yìí tẹ́mi fẹ́ mú àmàbà dójú ẹ̀ pẹ̀lú àwọn tí ń jẹ́ àwọn ọba gbé. Kí ló wáá fa gbogbo orú wàhálà báyìí sí ilé ayé ní ìfọ̀? Wá sí bẹ̀rù kankan fún wọn rárá. Àfi tó yẹ pé gbógun bá dé àfi lèèyàn máa sáré wà sí tọ́ọ̀chì. Gbogbo ẹ ti á dínrán dandan. Bó wọn ti fẹ́ ṣe pẹ̀lú ọba tí wọ́n jí gbé báyìí ní ìsìn. Ọlọ́run ó ṣe wọ́n ní rírí wa ní sírin o. Ọpẹ́lú Yẹru ni látọ̀ọ̀sì.
2: Adúpẹ́ Ọpẹ́lú Yẹru, ẹ ṣe wẹ̀ kú fẹ́ wa, ẹ ṣeun. Lórí ètò yìí bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa nìkànnì 32 FM 94.9. Ẹ máa gbọ́ wa, ẹ máa kúrò. Sorí pé ìgbáradì àmàlà bí a ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni a tún gbàdúrà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tíkẹ́ẹ̀tì àwọn èèyàn ṣì wà lọ́wọ́ wa tí wọ́n ó jẹ. Kódà bàbá àpèríre ìránṣẹ́ Ọlọ́run Alàyè bàbá Reverend Samson Akínrìndé àti màmá wa Reverend Mrs. Juliana, àwọn náà ní ká tún fáwọn èèyàn ní tíkẹ́ẹ̀tì àmàlà. Ó ṣì kù ó kù, ṣùgbọ́n ìlànà tí wọ́n ní bí ó ṣe yẹ ká ṣe òun náà ni a ṣe. Mo sọ fún bàbá, mo ní bàbá, tíkẹ́ẹ̀tì yìí a nílò láti fún àwọn èèyàn lóòótọ́. Ọgbọ́njọ́ o ní ìpàgọ́ àpèríre tí wọ́n ti ní pé kí gbogbo wa ká kóra jọ papọ̀, ká fàdúrà, ká fi àdúrà, ká fi béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè. Bẹ́ẹ̀ náà ni yóò ṣeré. Ṣùgbọ́n bàbá wa sọ fún wa wípé ó dáa kó tiẹ̀ tó di ọjọ́ àkókò yẹn kí àwọn èèyàn kí wọ́n ó tún jẹun. Tán bá ti jẹun tán, mo ti sọ fún ọ ni táwọn èèyàn bá ti jàmàlà tán, kí wọ́n mọ̀ bọ̀ wá sí ìpàgọ́ àpèríre ni, kí a tún wá fi àdúrà, ká tún fi bẹ Ọlọ́run kéèyàn ó tún gba eré lọ́wọ́ àdẹ́dá. Ómù kò ní sí yọnu. Bóyá ẹbẹ́ bá darapọ̀ mọ́ wa pẹ̀lú bàbá lórí ètò láìpẹ́, ìtorí àwọn náà darapọ̀ mọ́ wa láìpẹ́. Hello. 0705-5949 tàbí 0809-7949. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Alleluia. Bàbá ti wọnú ìgbóhùnsáfẹ́fẹ́ yìí pẹ̀lú mi pẹ̀lú orí ọ̀fẹ́ Olódùmarè. Gbogbo ẹ̀yin tí a lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá Reverend Samson Akínrìndé, ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Orí ọ̀fẹ́ Ọlọ́run ó máa bá ayé yín pàdé.
2: Àmì Jésù.
3: Ó máa la ọ̀nà fún ilé tó kù ní ọdún yìí.
2: Amen.
3: Bẹ́ẹ̀ ló máa rí.
2: Àmì.
3: Jésù Olúwa wa.
2: Àmì. Bàbá ìpàgọ́ àpèríre ọgbọ́njọ́ gẹ́gẹ́ bí Olúwa ṣe là á kalẹ̀ tí ó bẹ̀rẹ̀. Bàbá kí ni àkórí ìtọ́dún yìí?
3: Àkórí Olúwa Ọlọ́run àpèríre ìpàgọ́ ọtọ́dún yìí ni orí ọ̀fẹ́ fún ìbẹ̀rẹ̀ ọ̀tún.
2: Orí ọ̀fẹ́ fún ìbẹ̀rẹ̀ ọ̀tún.
3: Bẹ́ẹ̀ni.
2: Bí àwọn èèyàn bá wá ń bọ̀ níbi ìpàgọ́ yìí, kí làwọn nǹkan tó yẹ kí wọ́n mú wá?
3: Ìgbàgbọ́ wọn ni.
2: Níbo láti ṣe gan?
3: Ibi tí agbé máa ṣe òní orí ilẹ̀ ìpàgọ́ àpèríre tó wà ní Akoto, inú Akoto Estate. Ní Ẹlẹ́bú. Béèyàn bá ti dé Ẹlẹ́bú, kò sẹ́ni tó máa sọ fún pé òun lọ sí orí ilẹ̀ àpèríre tó wà ní Akoto Estate tó ṣe pé wọn ò ní mo débẹ̀.
2: Ọjọ́ mélòó o ní láfi ṣe ìpàgọ́ yìí tá fi gbàdúrà bá Ọlọ́run rìn? Ọjọ́ wo ni yóò bẹ̀rẹ̀? Ọjọ́ wo gan ni a sì ṣe àṣekágbá pẹ̀lú orí ọ̀fẹ́?
3: Ìgbà tá a bá bẹ̀rẹ̀ ni ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù tá a wà yìí, oṣù kẹjọ yìí. Tá a bá bẹ̀rẹ̀ ní àárọ̀ ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ yìí ní agbára Ọlọ́run, a máa ṣe àṣekágbá ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ní agbára Ọlọ́run. A dẹ̀ ní ètò fún ọgọ́rùn méjì àwọn opó tí Ọlọ́run tó máa tù wọ́n nínú nípa àwọn ẹ̀bùn tí ó máa fún wọn. Ọlọ́run àpèríre ló máa fún wọn, kò kí ń ṣe bàbá àpèríre.
2: 1,000,000 àwọn opó
3: ni wọ́n máa gba relief package ní agbára Ọlọ́run.
2: kabiyesi ire olohun eh krista o da ku baba ti e na ti iru temi na ni si emi no ni baba mo mi ni si yi opo ni boya ki mo kuku so fun gbogbo awon opo tin be ladugo ki won mo bo
3: e ma so fun won awon 82 opo ti won ba koko de because won ni card ti won ma fi le won lowo bi an ba tin de to ba ti pe 82 o la ma da duro awon bi an ba se nwa ni won ma fun won ni card yen ko si pe Mama eleri eleyin mi o ma ri ibikibi ti an gbe wa Olorun ma se
2: Baba e fi number yin sita tasiko ba ti to nitori awon ti won ba tun nilo fun ebe adura sugbon ni ogbonjo osu kejo ta wa igan
3: be ni lagbara Olorun
2: ni ofita wa ta mu ile na
3: ojo Sunday yi ni o ma bere ni agbara Olorun pelu ogoro awon ranse Olorun ti won ma se ise ranse ni ori ile aperire
2: leto ni awon awon akori adura ti a o gba fun ojo kokan yi ni ojo akoko yi kini nta fe fi sun gan kini olorun aperire fe fi ojo ogbonjo yi kini nta fe fi sun
3: ojo akoko yi gogogogan o ni pe ori ofe yo gbe irete mi wa
2: ori ofe yo
3: nigba ti o ba di ojo Monday ni agbara Olorun leyin ta ba ti se ti aroton lago meje si mesan lago mejila si ago kan awon odo nikan nigba to ba di ojo Tuesday ni agbara Olorun awon ti won ti to oko ti won ti to oko fe tabi ti won ti ni to aya ni ngo ba wa di ojo Wednesday ni ago kan si ago mejila yen na ni o leyin ta wa ti pari ta go meje si mesan awon to se wi pe won loyun sinu ti an woju Olorun fun omo ati awon alaisan wakati kan yen kosi daduro adura awon ni a fi ma sise se pelu ogoro awon ranse Olorun nigba to ba di ojo Friday lati ago mefa laaro di ago meje ni ale oni adura agbayipo adura agbayupo ni agbara Olorun gbogbo awon ti a ba je wa ni abe ipade yen nigba to ba di ago kan si ago meji Olorun aperire ma fun won ni snacks yes lati le fi tara won ji dada o ma fun won ni snacks ti won ma fi senu leyin gba yen la to continue adura wa pelu Lady Evangelist Eyitayo Evangeli Eyitayo oni olorin wa ni ojo na
2: Reverend nitori asiko wa e dakun e ba nfi number yin sita ti awon eyan o pese
3: number mi
2: number ti won pe number
3: now number ti
2: ti awon eyan le
3: ki e ma pese o le leyi now 08 0 0 8 0 34 34 12 12 93 93 17 17 number koko te le pese ni yen
2: se mi to wa
3: we imi wa but yen won ma tete gbe 08 0 34 12 93 17 awon 200 widows number miran ti an to le pese oni 08 0 51 11 2098 51 11 2098 Now ni agbara Olorun
2: Oda e je ki n yonda yin lori eto yi sugbon loruko baba aperire ni tori ijoba asiko wa awon eyan mewa oni baba aperire ni pe ka tun fun ni ticket lori eto yi ni o si tun ten si waju lagbara lowo lo number te le pe baba si 0805 e ma ko 0805 1112098 0805 51 11 20 98 e pe baba aperire fun ebi adura ati ona lati de a ipago a oluwo olorun aperire fun todun 2028 baba e seun ami ororo yi ko ni gbe loruko Jesu e si se loruko gbo awon ti e ba wa ra ticket amala fun ebi oni pa yin lase olodumare so e se lekan se ba daruko yin kadide kamalo
3: oruko mi oni eni owo Samson Olufemi Akinride a reti awon 200 opo ti won ba ko de ti won ma gba relief package lowo Oluwa Olorun aperire
2: so era ko ni ju bayi lo lori eto wa fun titas ko ta wa bo ba ti de lale lago meje ka pade lori tara adugbo Yoruba dun o na wa nbe e ma gbagbe saworode ilu jogbo jogbo bi oro titigba na ti leyin igba na olubi npe fatoye lo ko mi ire o

ọlọ́run ogo ogo àti ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ni fún orúkọ rẹ olúwa yẹmi sílẹ̀ mi jẹ́ ọba obìnrin orí afẹ́fẹ́ ìkànnì 32FM 949 Laughter House Premier Hill Mokola Ibadan mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo ní báwo ni weekend yín ẹ kú ọjọ́ mẹ́ta ṣe mọ̀ pé Friday láti jọ sàṣà pínsẹ̀ ṣàdẹ̀ fi ohun gbogbo lé ọlọ́run lọ́wọ́ pé wẹ̀ ọlọ́run wọ́n ló lẹ̀ mí o ìpàdé tún di Monday ẹnì kan ṣoṣo tó ní ayé àti ọ̀run ọba tí gbogbo èèyàn ń sábà ọba tó ń fọba jẹ ó ń fọba jẹ ó ń rọba lóye ọba tí kìí kú kìí tí kìí ṣá kìí díbàjẹ́ bẹ́ẹ̀ ni àìkú ni ó ní alána ọ̀fànà olóòní ọ̀fọ̀ ni ọlọ́la ọ̀fọ̀la àwọn kìkì àwọn tó dá sí nìkan náà wà láyé náà wà láàyè mo ní ìbàrẹ̀ ò bàbá wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ mi pátápátá mi mà wọ́n kan rí ọ̀rẹ́ mi ni wọ́n mo mà wọ́n kan rí ọ̀rẹ́ mi ni wọ́n gbogbo yìí ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ipe ẹ kú ìfẹ́ mi ìfẹ́ máa nì tí ìbá ṣe fẹ́ ta lèmi tí màá máa sọ̀rọ̀ tẹ́ wà lẹ́ fẹ́ gbọ́ ṣé mo mọ̀rọ̀ sọ ni àbí kí ni mo tiẹ̀ ń sọ àwọn kan ti sọ̀rọ̀ ṣáájú wa àwa kan sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn kan dẹ̀ ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ láà máa sọ ọ̀rọ̀ ò ní sọ wá tó ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ná ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo àwọn ọmọ ìlú yìí pátápátá especially my able country Nigeria pé a kú ara fẹ́ra kù Taiwo Azan tí gbogbo wa mọ̀ sí ògógó tó àárí tọlọ́jọ́ ṣe àìsàn ọ̀dẹ̀ ló ṣe é wò èyàn ò lè dá ikú dúró kò dẹ̀ wá sẹ́yìn tí ò ní kú torí pé gbogbo wa la dàgbà dà kú ní pàápàá jùlọ ikú náà ń bọ̀ wá kú gbà tó bá wòkè tó wólẹ̀ tí ò sí èèyàn kankan mọ́ tó fẹ́ pa ò náà ń bọ̀ wá kú mo kí gbogbo ẹbí pátápátá mo kí ìdílé ìyá mo kí ìdílé bàbá mo kí gbogbo èèyàn ọmọ pé ẹ kú àtẹ̀mọ́ra mo dẹ̀ wá kí the industry tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wípé well gbogbo ẹ̀yin eléré orí ìsàgé ọlọ́run ò ní yẹ ká tún rí irú ọ̀fọ̀ báyìí mọ́ ẹ wò ó kò sẹ́ni tí ò ká lára mi ń wo fíìmù fíìmù ò ń wò mí but àwọn oní tírítírítírí mi nì sí orí fóònù yẹn ìyẹn ni mo lè wò kí n wá jókòó kí ni mo ń wo tẹlifíṣàn mi ò mi kàn ń wò bẹ́ẹ̀ ni kò ní fọ́nì n ò ní nlé mo fẹ́ fi tẹlifíṣàn sí kò sí nlé mi máa ní téèyàn máa ń like mi kan understand ẹnì kan ṣe yẹ kan jọ kan pé àwọn yìí mi o àwọn ọmọ mi ò ń wo tẹ́lì ní à ń wò wọn dẹ̀ ń lọ ilé onílé lọ wò àmúlá àwọn náà mọ rules and regulation of this house wọn lọ ilé onílé lọ wo tẹlifíṣàn kí náà fẹ́ máa ṣe ń bẹ̀ but ní pàápàá jùlọ kò sẹ́ni tó máa sẹ́ pé òun ò mọ̀ gògó ara máa sọ̀rọ̀ yẹn jẹ́jẹ́ ni mo rò bọ́lọ̀ ń ṣe dàní yẹn very soft spoken ẹ understand well àwa yé ikú ò sílẹ̀ kan sí gbogbo wa lápapọ̀ àwọn olólùfẹ́ àkú ara fìrakò á dẹ̀ dùn àwọn ọmọ á dùn wọ́n mo ń wo kínní kan my daddy wan sẹ́ kí ló sílẹ̀ kí n ṣe fún yín my daddy wan sẹ́ ṣe mọ̀ gbogbo àwọn nǹkan yẹn á dùn wọ́n ní pàtàkì jùlọ a lè sẹ́ pé wọ́n tọ́jú ara wọn o wọ́n tọ́jú ara wọn but ọlọ́jọ́ ló dé ọlọ́run á dá gbogbo wa sí lápapọ̀ ọlọ́run á pa wá mọ́ ànírírú ẹ̀ mọ́ ẹ jẹ́ kí n wá yàbàrá sọ́dọ̀ ẹ̀yìn èèyàn mo fẹ́ bẹ gbogbo wa pátápátá mo ń bẹ èmi gan bẹ ara mi ẹ jẹ́ ká tọ́jú ara wa 2 or 3 weeks ago àǹtí kan lọ rajà ní China ó jókòó sí store tó ti fẹ́ rajà suddenly nǹkan kan kàn ṣe ẹni tí ẹ bá wo kinní yẹn wọ́n gbé kiri ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gbá igbá ayé ẹ̀ báyìí lójijì ó ṣí omi ó mu omi yẹn ẹnìkan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ bóyá lára àwọn store attendant yẹn ni ó wá fọwọ́ tẹ ẹnìyẹn ń pe attention ẹnìyẹn pé kán jọ kán come to our aid pé ó dàbí pé nǹkan kan ń ṣeun àwọn yẹn ò dá lóhùn báǹtí yẹn kàn ṣe rébọ́ látòrí chair that was the end of her ẹ̀ṣẹ̀ yẹn lé ní bíi 2 years ago or either 2 or 3 years ago to be precisely ẹnìkan náà ó wà ó lọ patí you know wọ́n jó ń patí ni wọ́n ń kó mọ́lẹ̀ lójijì ó kàn slumped in and that was the end of that lady again mo wá ní mo fẹ́ fi àkókò ìbẹ gbogbo wa ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ ká mójútó ara wa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tá a máa ń ṣe
ngba ti nkan kan o se mi ani actual fact nkan kan o se mi kini mo fe lo so hospital si you are right nkan kan le ma se e ori ofo e inu orun e otusu omu e o check ara e ba gbogbo wole ara e bayi ara e ogbona you are not throwing neither do you visit the restroom no ko sin nkan to se beyen bo se ri e je ka wa je ko je habit wa once or twice in a year e kan decide ninu okan yin you can go to the general hospitals yeah e lori doctor doctor she o si ma ko si doctor ejo e ba mi ko ayewo te lero pe mo le lo se mo kan fe mo gbedeke ibi ti oro health mi ku si doctor abeko most of it o eje ni won le ni ko se le won le ni ko se le won le ni ko se le ton ba ko merin abi marun fun yin to ba je pe meji le ni agbara lati se e ma se pe ma joko de gba te ma se gbogbo bararun boya bi march or thereabout ni mo ni mo fe lo se awon test kan won ni to be leyin osu meta pe kin pada wa se me po ti po osu meta kun ma pada lo pe tin ba ti se ton ri result pe ma tun wa lo pada tutu se leyin osu meta ti mo ba se I did that once in a year not for anything el mo gbedeke eje yin se sugar wa nu eje mi abi o si se le ton ma nfi pin gun wa lowo ton gbe senu nkan yen mi ni yen o da o sugbe le to fe da ju temi fe like ju ele to je pe won ma gba blood sample wa blood fasting ta ni jeun lo ta ti se ma de laboratory en bi ago mejo abo ton ma gba blood sample wa ton ma lo se ele so fun won pe e ba mi wo sugar lara mi lati bi osu meta seyin ton ma gba ton ma se elo no nse ta ba rowo ra ankara ton gbe wa fun party gele nsen te ba nse nawo te ba fe ba run ra we meta gele aso oke 8000 lo si bere iye te fe fi se blood fasting yin o to 8000 awe meta gele ton fun wan sen ta ba won fin se gbe yawo eleyi to ba gunju ta riru eri 75 ni to de ye ki len te je bi 90 plus emi ti ba won bo ni 60 ri tipa tipa la won to mo gele we na ba mi fi rowo eso bi nylon bi nkan bayi na ba mi fi so owo eleyin e je ka soju health wa bi tenu ba run wa larun ju ha e wa ni se oni osa mani ko mo tekun mi oni you can do test for ulcer. I'll say urine and

0: ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn kọ̀.
1: Ìyá mi, irú ibùsùn tí mo sì sí nílé àti ṣadé ni mo fẹ́ o, mú kà.
0: O tún ná. Àwọn náà ní jàre.
2: Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wọn ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wí pé òórùn jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since 1959.
4: Moves must be made. My people just they work hard. Dreams and challenges motivate us. But

0: gbagbagba laraya lopin ose ninu awon league to se konrin konrin jake jado ile europe sori pe se labere si ni gbadun ara wa pada nigba ti an bere si koju oro sira won alawon ko to lagbara ninu awon league e to lewura nile europe latore de faranse te de italo to fi dorile spain ati nile gesi atawon agbon bobi na ti kaluku wa ta fi fe wa han si paapa julo ninu league ile gesi mo mo nbe lati wa saleye eyo amo ki kokon mele ise ti gbo yin na tori biro yi se njako di mimo nisin ato mo nbo nbe na atori awon kankan bi nkan mi ro je ki se nuku amo ka tori akoko yin na ka ti be ka ma tun mo se iran ti eni to ti lo lagbon ti ere idaraya bo lo la fese gba bo so nipa ologbe kashiba wa biola tori pe ka di nbe laye ni oni ni iba pe odun kokan din ni adorun ti mk obiola ti o ba ti wa loke pe amo tori pe oju e ti pare ni bi odun mejidinlogbon nijo ni awa se iran ti e tori pari biribi eleyi to ko ninu bo lo la fese gba lori leyi ati nile adulawo ti o si ti siru e ni bi kankan mo ni ki fi yan ma ki wa kabo so iroye idaraya lori konade ni poshodun 32 fm 94.9 laughter house oketete premier mọkọlá nílùú ìbàdàn lópin ọ̀sẹ̀ orí bó ṣe lóun ó rí ó yí àwọn kan lọ́wọ́ bẹ́ẹ̀ ló pé àwọn kan nínú fagbágágá èyí tí wọ́n fi ṣíde ní agbẹ́ tibẹ̀ yàtọ̀ sí ti nǹkan ti arsenal àti coventry ti wọ́n gbá lálẹ́ ọjọ́ etí nígbà tí ó fi di ọjọ́ àbámẹ́ta lọ́wọ́ aago méjìlá ààbọ̀ iná jó dórí kókó nígbà tí ikọ̀ tó ń bọ̀ láti ilẹ̀ ikọ̀ ti oct ti wọ́n fi ìtàn balẹ̀ ní pápá ìṣeré ti mkm tí wọ́n sì na ẹgbẹ́ bọ́ọ̀lù man u ní àmì ayò méjì sí odò abala kọ́kọ́ níná ti bà wọ́n ṣùgbọ́n a rò pé kíní ọ̀hún yóò yí padà ni kó tó di pé wọ́n parí bọ́ọ̀lù ọ̀hún láàdọ́rùn-ún ìṣẹ́jú tí ikọ̀ ti oct ti wọ́n sì mú àmì mẹ́ta àti àwọn méjì tí wọ́n mú wọlé lọ́rùn bẹ́ẹ̀ nínú inú ìhà tiwọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ tún rí nígbà tí ikọ̀ ti brentford tán náà kojú ikọ̀ tó rí owó ná dáadáa ikọ̀ ti tottenham hotspur ìyá tewúrẹ́ jẹ́ bọ̀ sọ èrè náà lọ̀rọ̀ dá o nígbà tí wọ́n ki àwọn ọmọ roberto di sabi mọ́lẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sódò ó yíwọ́ tán tí kì í bá ṣe ti dominic soboslai láàrin ikọ̀ ti liverpool àti newcastle olùkọ́ni tuntun méjì wọn kóra wọn ìràólà nínú ìṣàkóso ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti liverpool bákan náà oníjésù láti orílẹ̀-èdè germany tó náà wá gba ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti newcastle united ṣùgbọ́n nígbà tí ikọ̀ ti newcastle tó ṣòro pé kíní àwọn ti tán ó ń tẹnu bòdò lọ ìṣẹ́jú kọkàndínlọ́gọ́rùn-ún òun náà ni hall ló kọlu agbábọ́ọ̀lù ti ikọ̀ ti liverpool níbi tí soboslai tó ti lọ kẹsẹ̀ bọ́ bọ́ọ̀lù tó sì fa síbi tó lápẹrẹ tó jẹ́ pé ti golí bá múrẹ̀ ajẹ́pẹ́ kan máa wáṣọ funfun kán máa wá káàkiri fúrúfẹ́ aṣọ́lé bẹ́ẹ̀ ni lórí france náà ọ̀rọ̀ tún ṣe bó ṣe lóun ó ṣe ó yíwọ́ tán láàrin ikọ̀ ti reims àti agbábọ́ọ̀lù psg torí pé tí kì í bá ṣe ti torres tó padà rí méjì mi ó ní ikọ̀ ti psg náà fi rí ọ̀mì yẹn fi rí mi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ́gbẹ́ lópin ọ̀sẹ̀ lókè ìta tí ẹ wà ẹ̀mgbà pé ọwọ́ olè ikọ̀ ti lens náà ni ẹ bọ́ sí nínú ìdíje ti french cup super cup wọn ti ń gbá tí wọn fi ṣíde sá nígbà tí ikọ̀ ti lens tó tún gbẹ̀yẹ lọ́wọ́ wọn ó fẹ́ yíwọ́ tán lópin ọ̀sẹ̀ ṣùgbọ́n orí kó wọn yọ níbẹ̀ ìròyìn pọ̀ tá pẹ̀ kẹ́lù ṣùgbọ́n àgé pépè torí àti ṣe àtúpalẹ̀ lọ́wọ́ ìjókòó èyí tá a wà náà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ tún rí fún ikọ̀ ti aston villa náà lábẹ́ olùkọ́ni Unai Emery torí pé ìyá lòun náà tún bá bọ̀ lọ́wọ́ àwọn alátakò pẹ̀lú pé jẹ́ pé mẹ́rin sódò òun náà fi jẹ́ kódà ó tún fi káàdì kan èèkùn gan àmọ́ tá ń gbọ́ báyìí ni pé ọ̀rọ̀ Oli Watkins tí ò lè gbá bọ́ọ̀lù kò sí lẹ́yìn ìbọn ti jẹ́ pé àwọn ará saudi wọ́n kó wá níbi tí wọ́n bá dẹ́rìn sìn èyí tí wọ́n tún gbé kalẹ̀ tí ikọ̀ ti newcastle tí wọ́n tún kọ̀ òní mílíọ̀nù mẹ́rin ó lé ní ọgbọ̀n owó pọ́ùn tí wọ́n ní akọ̀ èyí náà ló ń bí Oli Watkins nínú gẹ́gẹ́ bí ta ṣe ń gbọ́ tó fi sọ pé bí wọn àbájẹ́ kó ń lọ ajẹ́pá yóò sì láti gbá bọ́ọ̀lù kálukú ń dẹra wọn ṣùgbọ́n ìyàdó bá dé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa torí pé àwọn tí wọn bá tún pè láti amátàṣe bíi Tammy Abraham àwọn ń bẹ ní ìfarapa Oli Watkins tó sì wálẹ̀ lọ́kọ̀ ló lòun gbá bọ́ọ̀lù torí àti múrin àjò rẹ̀ yá sí ilẹ̀ Saudi Arabia lálẹ́ ni yóò mọ tẹ̀síwájú àní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú ìgilẹ̀ gẹ̀ẹ́sì òpin yóò débà ní ọwọ́ ajálẹ̀ ni nígbà tí ikọ̀ ti Fulham táwọn àti ikọ̀ ti Chelsea tí wọ́n bá ń kojú ara wọn ikọ̀ méjì tí olùkọ́ni méjì látòrí spain tí wọ́n jọmọ kó sòdí tó sì jẹ́ pé wọ́n méjì ṣẹ̀dẹ̀ nínú league ilẹ̀ gẹ̀ẹ́sì ni wọ́n jata kàngbọ̀n kí yẹn jẹ́ ti orílẹ̀-èdè england láṣàlẹ̀ tòní àwọn league míì tún gbẹ o tí wọ́n tún ní ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́wọ́ aago mélòó nísìn bí wọn bá ti bẹ̀rẹ̀ ojàre bologna àti ikọ̀ ti lazio nínú italian serie a bákan náà ni as roma àti fiorentina àwọn náà gbà tí wọ́n ti aago mẹ́jọba ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálẹ́yìn bákan náà osasuna àti levante tí mọ́ màlága àti deportivo la coruna wọ́n lọ́wọ́ padà dé o ẹ jẹ́ káwọn tí wọ́n ṣe ní sáà ilé iná nínú líìgì torí èdè spain bí ẹ ṣe lóun máa jẹ́ nìyẹn àádánudó ní àti ìbẹ̀rù àwọn ẹgbọ́n bòmíì ta tuntun ìròyìn nínú àjọ tó darí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀ èdè nàìjíríà tó ó dàbí pé wọ́n ní àjọ tí igúnugún bá ti ń jẹ bọ ti ń jẹ ní àjẹgbé tó ìjọba jẹ tó bá ní kàkà egun nínú yọ mọ̀ pé a máa háyàn lọ́rùn àjọ tí nff ní bá ṣe ń gbọ́ báyọ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti wà kán mọ́ wọn lọ́rùn débi wípé ẹbí yan bí mẹ́jọ nínú àwọn mẹ́tàlá tó ń ṣe ṣàkóso nínú àjọ tó ń darí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí nàìjíríà wọ́n sọ pé àwọn ṣetán àti kọ̀wé fipò àwọn lẹ̀ ohun tá a sì ń gbọ́ ni wípé ẹni tó jẹ́ alága wọn Ibrahim Gusau o ti ni ireti toun ni pe ki osu kesan o de kan si lo dibo ko n pada fun saa keji lori po gege bi are ajo ton dari bona fese gba sugbon ninu wadi won ni enikan be nle okere lara awon tin dari to ba ide to ba ibu walu pe won pe mesan ti o sa pe awon o se mo awon ti da oko nu aja pe ko si ti gusau o se abe won royin je kakakiri ma fe katun yen nitori akoko wa ka pe kelu ke yan ra le na won ba kita bank kan de lorede Nigeria a denu ko ti fakone tu lorede wa na eleyi to je pe awon na won lo si orede Poland lati lo re kopa ninu dije ti ife agbaye to nbo lona fun awon tojori nbe labe ogun odun lilo ti won wa lo inu agbo won ti lo meedogun pere ni fun ni we irinna a to ku won da won le ni a ti se ti agbo bolu meedogun ti won fi gba idije ife yi agbaye tan iko agbo bolu to ye ko le bi mejilelogun to wa je pe meedogun pere ni en ri aye lati ko wole ati ajo to dari bola fese gba nle yi ogun di meji atawon ati Moses Aduku to je oluko ni won ere bi won ti se ti awon ti won da duro fi o fi kun awon yoku o la ngbo nisin ara po to luki iya o to ya o dia fada pakun o na ni ti agbabalu omo esi odo to rede wa Nigeria ta motase Janet Akekorome iyen to pe ni semenya to egbe agbabalu Benfica won ti ni ki da pada fun awon leye osoka lati pa go Super Eagles lati pa ko ti Falconet to ri pe won ni bi o ba pada wa ba won loju ojo a je pe adeun to ni pelu awon won faya ti o ni si ninu ko egbe bolu ti Benfica mo omobirin na ba se ngba won lo ti te connect lo si ori Portugal bayi lati lo darapo mo iko egbe bolu ti e ni ya ti beun iroyin pon nle papa o ye ka debi karakata na on ti emi ngba ni pe won so pe Arsenal ni a se ta ti gbe osime sugbon ki osime jo ko mu adiku ba owo ya re ti ngba ni orilede Turkey 20 million euros lodun ni owo ti osime ngba Arsenal ni ko ta da bo to fe darapo mo won ta lo nbera won abi malala mi loruko mi special crystal mo ki kabo sinu kulu ti gbo sa fe 32 fm 94.9 e ku ataro
1: akin komi ni dolapo no kin kabo sori to ge ma ba bo
2: la fe wa n ba le loko ti mo je mo kin sori to wa ni ole
3: islamiyo lajmo ke bu sa ile ko temi e kabo sori ko ti to

0: mẹ́ta tó bá jẹ́ ìfẹsẹ̀wọnsà ọkọ wọn ní bẹ̀rẹ̀ sá tẹ̀ wọ́n borí mẹ́ta ń bẹ̀ and láti bí mẹ́rin ìlà tó yẹ pé ọjọ́ monday náà gbé sí ti chelsea ti gbá sẹ́yìn sí wọn ti borí ikọ̀
1: tó ẹ̀mẹ́jẹ̀ ifeus ẹ̀mẹ́jẹ̀ ifeus sísì jánu ẹ̀jẹ̀ kíjà yóò dalẹ̀
0: okay
1: ẹ̀yìn lẹ́yìn fún mi low pressure.
2: Je me fais fort à foutre,

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé. Alubata ń rẹsẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí ìbá méjì kọ́ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
2: 32 FM 94.9 Laughter House
3: orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Wọ́sùwọ́sùwọ́bì kíni mò ń gbọ́ létí mò ń ṣẹ́ṣẹ́ wo láyé ń gbọ́ gbúrú ayé ló vibrate yẹn frequency yẹn is 94.9 32 FM ayé ẹlẹ́rìn ó yá máa rìn ẹ̀rín ògo nìyẹn àṣírí ló ní kọ́ máa rẹ́rìn ó yá rẹ́rìn laugh gbúrú ogo.
6: Show me your 32.
7: Wetin be this?
8: Láì ṣe eré ń bò ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment fine art. Ṣé pẹ́ǹtì nìyí ni? Ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ ògiri museum? Kẹ́kú gbogbo ara ṣe kọ́lọ̀.
9: Ṣọ́nà wọn sàánú yín kọ́ sàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Mékọ̀pù eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí.
8: Mo rí pé ó ti parí. Ṣé bí torí ẹ̀rẹ́ ló fi full stop sáàrin orí? Bó ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up ti ba ti se pe yen je pomo ketekete
9: o pari o o ba le yin oni so gan mo en ti ogba go ni ja o bo won ti ba bo fu eleyi hin ta won bi akoku ewon
8: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
9: agbo we si wa wa won mo pe npade yin loni ni.
10: This skit was performed by Usain.
11: 32 FM 94.9
12: Tiri Bosa.
13: Bosa, Bosa, Bosa.
14: Tori mode, mode, uni tewe ade.
15: Sonia, the welcome, wata okonomo, da bakia.
16: Amalo go fachi.
17: Mode kwa elo dumi. Mode kwa elo dumi. Timo fin da yi no do.
18: Amade unfe wa.
19: Ma yi kuro oye niye.
18: Okuni unfe wa.
17: Obi
18: n fẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

Ọlọrun tó ń bá ẹ̀dá ṣe. Ó ti ti fún wa ní orí ọ̀fẹ́ láti tún jọ pàdé ara wa lénìí. Bó ti máa ń fún wa lórí ọ̀fẹ́ yẹn náà ní gbogbo ìgbà. Léyìí tí ẹ̀dá kọ̀ọ̀kan máa ń rí lò lásìkò ẹ̀. Lẹ́yìn jálẹ̀ tó délé ìjìnlẹ̀ ti dé o. Ẹ ti ń retí ẹ̀ ó gbé wá ká yín mọ́lé. Wọ́n á gbé bọ̀gàn sọ̀lọ̀. Mo gbé ètò yẹn ká yín mọ́lé, mo gbé ká.

Ìtọ́yẹ ọmọ tí wọ́n ṣe wọ́n pọ̀ gan. Àwọn afẹ́yà jẹmọ́ fẹ́ káyó wọ́n pọ̀ ní ayé gan. Bí ká mọ̀ tọrọ aṣọ lọ́wọ́ wọn ni Ọlọ́run ni ò gbà fún wọn. Bí ká ní ẹjọ́ sà bàtà tẹ́ ẹ bá lòkù ẹjá kò. Ọlọ́run ni ò jẹ́. Bí ká pè wọ́n ká sọ pé wọ́n mọ̀ lé àwọn ọmọ yín skul. Bó o láti fẹ́ ṣe báyà àmọ̀ ló ń jẹ ńlé. Nínú òfin nínú ọ̀la. Ọmọ pa ń dọ̀rọ̀ délé.

jẹ́n kí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ àwa tẹ́ ajẹ́ entertainer a ní sọ́kún mọ́ yín lọ́wọ́ báyìí o àwọn tẹ́ ẹ sì ń gbọ́ káàkiri náà ọlọ́run bá wa ṣẹ́ mọ́ bẹ́ẹ̀ yóò ṣẹ́ mọ́ bẹ́ẹ̀ gbọ́kànfẹ́ ká dìgbàgbọ́ kan ni pé tóníkálukú bá ti dé bus stop ẹ̀ èèyàn ní ogun bíi àrọ̀ ni kó kírun ju awọ lọ ó jẹ́ bí ṣọ́ọ̀ṣì ló ń sùn ló ti ń jí tí kú bá máa wọlé bá yóò kàn wọlé bá náà

lọ́wọ́ ṣẹ́ṣẹ́ yá sílẹ̀ àrí lọ́sẹ̀ tuntun yìí. Lọ́sẹ̀ tuntun tá a tún kó wọnú ẹ̀ yìí. Àárẹ̀ ajé jẹun láṣẹ Ìdùmàrè. Àwọn owó tá a yá a lè rí ìdá padà. Ọ̀pọ̀lọpọ̀ ló ń live on credit. Credit upon credit. Ẹgbẹ́ owó táyé fi san ti Kẹ́hìndé yáwó odò ó fi rọ́tì làlàbá. Káṣìírí ọmọ ti tú náà ni. Ó mọ̀ sàn ju àìrí kankan ṣe rọ́ téèyàn fi lè jóúnjẹ ọ̀tá èèyàn. Mẹ́yìn ò bá ti rí nǹkan kan wára ẹ̀ bízì. Ìgbà náà lèèyàn ó lè gbé fóònù tí ó mọ̀ pé.

ọgbọ́dọ̀ wá nǹkan kan máa ṣe. Keep yourself busy. Ọlẹ́ nìkan láyè ò gbà, ibi gbogbo ló gba kíkanjú ọmọ. Ẹrẹ lómi òwò bíi méje ló nìkan ṣe papọ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ wá bùn, wọ́n ní oníṣẹ́ méje mú rí kan. Nígbà tí ò bá ti lọ tọrọ oúnjẹ lọ́wọ́ wọn, wọ́n wàá dẹ́yẹ sí i. Wọ́n ń lò dé àbòsí tó ló àmì ìlera yìí lọ, wọ́n fẹ́ lọ ṣe supply o. Ó ní àbẹ́ rí, iṣẹ́ ni ràì, iṣẹ́ ni kùlà. Aladé Joseph, ọ̀gá mi akọ́lá.

ọ̀sọ́mọ ológo náà nírí nǹkan kan wí pa tiẹ̀. Ọ̀ọ́yá asá ni o, wọ́n bá rí àwọn tí wọ́n fẹ́ fọwọ́ bo ògo rẹ̀ bòrà wẹ́ sá fún wọn ni o, wọ́n bá wọn ṣe o. Torí tó o bá ń gbé súnmọ́ wọn bí ìgbà tí o bá tún fi epo rara súnmọ́ náà ni. Ẹ̀yẹ́ wọn kan tẹ́jọ ní ṣọ́ọ̀bù papọ̀ bó o ṣe ń tà kò múnú tí wọ́n dùn. Wọ́n wojú wọn kó fàdúrà gidi ni. Ọlọ́run bẹ́ẹ̀ ba èròǹgbà wọn jẹ́. Ẹ̀yà polówó ọjà bàbá ti polówó ọjà tí ń bá padà dé á wàá rá sínú tá à ń pè lá.

láti ẹ̀ka tá a ti ń polówó ọjà. Thirty-two FM lẹ̀ ń gbọ́ nari 4.9 ni ìkànnì tó bá wọ ìgboro. Tó ń ṣe dáadáa láàrin àwọn ẹlẹ́.

0: ọ̀pọ̀ rántí ìgbà tó rìn jáde.
1: Àdìsá ti dóde o, àgbà yìí ẹ wá tọ̀ o, ẹ̀yin bọ̀mọ̀ ń lọ dé fìlà, ẹ̀yin àǹtí ẹ lọ wé gẹlẹ̀, ẹ jẹ́ ká lọ sáàbù àdìsá.
0: Ìgbà yẹn là ń polówó o.
1: Bí tó ti ṣì ń gbà kọ́.
0: Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Òyìn lọ láfọ̀ second term nígbà náà lọ́hùn. That was around 2006. Ibadan Alaiba Shoni jade be won ma nko ti e fawon kokan
1: e ma mi baba mu baby
0: e won fi mi na lori ofe lati wa nbe
1: nibi to
0: e ba ngbo o

0: ìgbàyẹn náà làwọn fẹ́ máa plé gòjé gòjé music wọn lọ ra gòjé yẹn ńgbà yẹn.
1: ó yàn kájọ jó ẹsọjọ láyé ló lè rẹ.
0: mo lọrọ ọfẹ àti súnmọ bọdá yìí dáadáa
1: yorùbá mi sì fẹ
0: mo súnmọ láyé àdìs dáadáa.
1: josewaju josehin.
2: malomalomalomalomalomalo bi olóko.
0: lọ́kọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí bọ̀dá ń ṣiṣẹ́ fún wọn sábà mọ ìyí wọn dáadáa. ajá ń kúrò lórí ọwọ́ yẹn kí n bọ́ sórí ọwọ́ tèmi wà kí ló ń ṣe gangan àbó ò ṣe nǹkan kan ni ẹni tó ń ṣe nǹkan gan sì ń pariwo kábọ̀ torí pé ò ṣe nǹkan kan báwo ló ṣe wá fẹ́ survive. ọ̀nà ìdá tó òfin ní jóúnjẹ ọ̀tá rẹ ọ̀nà ìdá tó òfin ní kó bàtà fáwọn ẹgbẹ́ rẹ. How bread is better than none. ẹlòmíràn nítorí pé wọ́n fẹ́ san 20,000 fún òun ò ṣiṣẹ́ kankan. àfẹ́wọ́ wà míì níṣẹ́ tó ń bẹ ní nàìjíríà báyìí ẹni tẹ́ ẹ bá rí ẹbí. àfẹ́wọ́ wà míì. tora rẹ̀ náà ni wọ́n ti sọ pé kò state nínú cvn. àwọn bo ló ti ní experience wọn kì í gba non-experience. experience wọn fi gbọ́. mo ti ṣe ń léṣe rédíò ìjọta nìkan rí cv mi. ó ní ẹdẹ sure. mo ní kò lè wọn náà gbé fóònù mọ pa àwọn iléeṣẹ rédíò yẹn kọọkan pé ṣé wọn gbúròó mi rí. nígbà tí mo state àwọn ètò àti ẹyọ ọdún tí mo fi ṣe wọn. ó ní bàbá èlò wà lè rò pa lè máa fún yín. mo lè èlò lẹ́yìn rò pé mo gbé. mi tẹ́mi náà pa wọ́n sí
1: nìyẹn.
0: èlò lẹ́yìn náà rò pé mo gbé.
1: oní
0: bàbá ẹja ńlá ni irú yín yóò. iléeṣẹ́ rédíò tí ó bá gbé yín gbọ́dọ̀ jẹ́ yín dáadáa.
1: kí wọ́n rí ìwò lórí tẹ́lẹ̀.
0: èlò wà lẹ́yìn fẹ́ fi gbé. wọ́n làwọn pè management meeting ní òun lè kọjá àdé sí yẹn nìkan. ìyẹn ò di díẹ̀ mú rétí o. mo ní kó o pé sí ihò tí màá bá gbà náà ni màá gbà.
1: òkòtò
0: fún ìjọ. ó lè ṣe àmọ́ tí o bá pè yẹn máa gbé mọ aṣọ ọ̀. negotiation ni. àfẹ́wọ́ wà mí.
1: kì
0: í ṣe gbogbo ṣẹ́tẹ̀ èèyàn ń ṣe lásìkò yìí náà ló fi gbogbo ara pé. torí pé gbogbo nǹkan tí wọ́n. sálárì tí wọ́n dẹ̀ ń san náà ní ọdún mẹ́wàá sẹ́yìn náà ni wọ́n sì ń san. gbogbo akàn fi ipò à ń fọpọ lọrùn mọ náà ni.
1: ìsẹ̀yìn láwọ́ bá o pé ọ̀gá ní.
0: bẹ́ẹ̀ bá lòun resign tó jókòó ńlé. plus yẹn kò ní plus mọ yóò mọ minus ni. wá nǹkan kan ṣe. wọ́n máa ń dùn mí fáwọn ẹlòmíì tán bá sáàkì ẹlòmíì bí iṣẹ́ kan. àwọn wà depressed. a ní ha òun dẹ̀ ṣiṣẹ́ fún iléeṣẹ́ yẹn wọ́n wá sáàkì òun. kí ló dé tó yẹ pé o ti máa plan pé wọ́n lè sáàkì anytime. ibùn kò mọ rìnà sáàkì. tí sáàkì bá dé nǹkan kí ló ṣe. tán ní ìfà àtàtì ẹ̀wọ́ apá iléeṣẹ́ ọ̀fẹ́ ká yé àwọn ọ̀fẹ́ ká ṣe restructuring. wọ́n kàn ní àwọn fún yín ní kí náà máa ń fún yẹn ní kéèyàn kọ́ lọ sinmi díẹ̀ nílé náà.
1: orí sẹ́yìn kan náà
0: ó. ó ní àwọn fún yín leave compulsory leave olóṣù mẹ́fà. wọ́n kọ́ pọ̀ lọ ẹ ti sọ fún ẹ pé wọ́n ti sáàkì ẹ nìyẹn.
1: láì wọ́n lá mọ́ òní.
0: wọ́n ní after 6 months tá a bá rí bí iléeṣẹ́ bá tún àwọ̀ à ń pè yín padà.
1: bára ló lọ mú wa.
0: orí yẹn ni wọ́n wàá jókòó sí. ọlọ́run sì ti sáré sí ọ̀kadà kékeré kan fún ọ. kí dé tó lè máa ṣe delivery.
1: ó
0: ní mọ́tò kò ń kó ló kan. kí ló dé tó lè máa fi ṣe uber. sọ́rí jàre kò máa fi ṣe taxi etílé. jẹ́ káwọn èèyàn wà ládẹ́wọ́ ibi iṣẹ́ wa yẹn kò ìjọ tẹ bá rẹ̀ ń tó fẹ́ ṣe ṣátà o. ẹ̀fẹ́ lọ patí mọ̀wulẹ̀ gbé mọ́tò yín ẹ̀jẹ̀ mi ò gbé yín lọ ẹ̀fẹ́ mi lówó. ó mọ̀ wọlé sí wọn lára ni. wá nǹkan kan máa ṣe.
1: mo fẹ́ ẹ̀bọn ọkọ̀ láyé má débi ayọ̀ mi.
0: mọ́kànjọ́ ọlọ́run láìdé. ọmọ mi mc remix. ọkọ̀ àwọn arúgbó ọkọ̀ àwọn opó. ọlọ́run ọbọ̀ gbé o.
1: èmi mẹ́ ni ikúléwé dáadáa.
2: má débi ayọ̀ mi.
0: àti yọ́ngo pó àti odò pó.
1: mẹ́ ni ikúléwé dáadáa.
2: má débi ayọ̀ mi.
0: wọ́n nàìjíríà lọ́wọ́ tá a wà iṣẹ́ kan ò tó jẹ mọ́. bùkátà ti fẹjú. ìwọ ló fẹ́ rán mọ́ rẹ yunifásitì ní ìsìn. ó ṣe bí ẹnu ẹnu ló ṣe má fi ń rán mọ́ ni. èló ń sálárì ẹ.
1: ohun tó bá wù kọ́ tá mi jà
0: ẹ. inú sálárì ẹ náà ló ti gba lónùú. lónùú kí n mọ̀ sọ́ díẹ̀ díẹ̀ gbogbo ẹ̀ náà pátápátá ni ó mọ̀ yìí lọ. ọlọ́run ọba mi kó ṣàánú wa kó mọ̀jọ́jú ó ti wá ká mọ́ wà lójú kan.

0: lẹ́yìn ìṣàlẹ̀ tó yìí jàre délé akínmọ̀dé délé ìjìnlẹ̀ wà ń bẹ̀ kórì mò ń gbé ẹdẹ bẹ̀ gidi gan ni mákàjókò ranù sọ́ọ̀dẹ̀
1: ọmọ àdé lọ sí
0: ọba lẹni níbi kan ibì kan là ń kọrí sí
1: ayé mọ fún
0: ti ọba lé ọ̀n bíṣẹ́ kan ìwọ náà wà bò mí sẹ́fíìsì ẹ̀wọ̀n nídìí ẹ̀mọ́ nìyẹn
1: wọ́n
0: ní kọ́kọ́ wọn kọ́kọ́ sáàkì nílé ayé ṣé ká wá kó lọ́rùn torí pé wọ́n sáàkì wọ́n ni.
1: ẹ bá mi kára bá
0: wọn. wọn mọ̀ pé bọ́nà kan ò bá dí ọ̀nà kan ò lè là. ó yẹ kí wọn kàn máa pèpè ayé ara ẹ lẹ̀ díẹ̀ gan pé iṣẹ́ ìgan ti sú mi. jẹ́ n tó upgrade sí.
1: tó
0: o bá ti gbégbé sí ayé ẹ lórí ibẹ̀ ìjọ́ tó bá yàjà ní ò lọ sinmi ní oṣù kan. ló dàbí ìgbà wọn fẹ́ pọ́ yanyan ni lórí 1,000 tó rí lójúmọ́. lẹ́yìn sálárì ẹlòmíì tí ò bá lè lọ bí iṣẹ́ 1,000 ẹ̀ dúró nù wọ́n ó pè mọ́ ti yan ni. bí bá ń kú lọ yóò gé òdìdé sẹ́tírà ìrọ̀lẹ́. kéde bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ràn ìjọba tó torí àwọn àgbà wọ ẹ̀sàbà wa sáyìn kínní ẹ̀sàbà wa gbé fáìlì yìí. ẹ rí i pé tí wọ́n ìjọba bá strike àwọn kan wọ́n mọ́ ẹ wọ́n tètè kọ́ lọ kì í ṣe torí ẹ̀ torí àwọn ṣe ń jí ẹgbẹ̀gbẹ́. ẹ̀yẹ́ jẹ́ kó wá sọ fún rẹ̀ nípa ẹ̀kọ́ á gbé yín lọ sí ọ̀nà òkè ògbó yóò mọ rìn kí ni ẹ wọ́n jù wọ́n gbé mi. ẹ rí i pé tí wọ́n bá gbé ẹlòmíì láàrin oṣù mẹ́ta yóò sì rù hàn. ṣé wọ́n reduce salary ẹ̀ wọ́n reduce salary rẹ̀.
1: ẹ má jẹ́ kó.
0: àwọn èyí já kékèké tí rù.
1: ṣínánà tó wà ní ìsàlẹ̀ ló ń mójú ìyọ́.
0: èmi ò rí ibi tí mẹ́sẹ̀jà ti máa ń yọkun.
1: ṣínánà tó.
0: àbí cleaner.
1: ló ń mójú ìyọ́.
0: ẹ fẹ́ pé sá lọ bá wa ràmọ̀là wá fi ṣe ń jí ọwọ́ tó bá bẹ̀yàn 15 ràmọ̀là lójúmọ́. 15 náà bá fi 500 lẹ́ẹ̀ náà pé mo lọ́sàwọ̀ náà sáfi jẹun.

0: lára àwọn olórin tó rọ́gẹ̀dì dáadáa ni òbésèré wà ẹ̀dá ẹ̀ bá rí ẹbí àwọn òbésèré ò kí ń kọrin pé àwárí olówó kankan ń patí máa wá stop láíláí ẹ fi papá lẹ̀ ní patí tẹ́ ẹ̀ máa lọ ni àwọn ò kí ń stop lóde bọ̀rọ̀ papá nìkan olórin tó lè kọrin bíi 24 hours tí ò dẹ̀ ní stop kò dẹ̀ ní lọ tọ̀ kò ní rẹ̀ kò ní mú mi mi ò mọ bíi tí máa yìí ti rí ẹ́nájì yẹn o mo ti ń wọ́ọ̀tì òbésèré bọ̀ ń sẹ́ láti lé ní 15 years olórin bá máa kọ lórin mi bá kọrin yóò bá kọrin mi wádàá wà tí ò rí yàn yóò ti rẹ̀ kò sí ní tó kan bábá ń tiẹ̀ ẹ náwó fún ẹ tẹ bá wá náwó fún yẹn gan ni ẹnẹ́jì ó ṣe bá wà pọ̀
1: sí
0: irú èèyàn bẹ́ẹ̀ ò kì í sábà wọ́pọ̀ ìjìnlẹ̀rí entertainment a ní nǹkan kan ṣe pẹ̀lú papá tọ̀ síbẹ̀ sí tofóbíà lọ́dún yìí kọ́dún yìí tó parí ni ẹ rí wa wò bí irun ẹ ń bá ní ká rí òun làwárí èèyàn tí ò wọ́dọ́ wá àwa gan ò wọ́dọ́ ẹ̀ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ gan mọ̀ wípé láàrin ara àwọn tí papá tọ̀ síbẹ̀ yàtọ̀ ó dẹ̀ ti wà látọdún tó ti bọ́ sígboro bẹ́ẹ̀ mò ń sọ̀rọ̀ bíi 1990 tí papá ti wà nígboro kò wọlé rí
1: bẹ́ẹ̀ lápò tèmi lẹ́tì má rárá
0: wọ́n jọ ń rún náà ni wọ́n jọ ń rún mọ́ náà ni

08024043067 fún ìpolówó ọjà nìkan lórí ètò yìí ni ẹ bá a ṣe onígbọ̀wọ́ ètò yìí kẹ́mi ẹ̀ ó lè gùn gidi lágbà lọ́wọ́ ọlọ́wà ní wárawa tí ó òkè òkè lájọ máa máa lọ òkè lẹ́mú rú sí òkè lẹ́mọ wà ẹ̀ ní wálẹ̀ láṣẹ ìdùnmọ̀ ẹ̀ lẹ́mẹ̀wẹ́ kù kalẹ̀ kí a máa lọ lẹ́jà.

0: ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ládùúgbò ni.
1: Ọkọ mi.
0: Ìyàwó mi o.
1: Ẹni bí ọkàn mi. Mo ní kí n sọ fún yín ni pé mi àti bàbá láńlọ́ọ̀dù a ní ìpàdé àdúrà tá a máa lọ ṣe lórí òkè. Ó dẹ̀ máa gbà mí fún ọ̀sẹ̀ mẹ́ta.
0: Ìyàwó mi. Ó bá wù ọ́ torí bí ìyàwó mi bá ti mí lọ bẹ́ẹ̀ ni. Ìnáfó oúnjẹ láà wà nínú ilé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó mi máa lọ torí mo mọ̀ pẹ̀lú gbò bá mi padà bọ̀ látorí òkè lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta. Àtúrò oúnjẹ ilé oúnjẹ akúnlé akún ọ̀nà.
1: Bẹ́ẹ̀ni, ṣé ẹ rí ọkọ mi, ìpàdé àdúrà, àkòrí àdúrà tá a fẹ́ lọ ṣe ni pé Olúwa bùkún fún ilé mi.
0: Ṣotán.
1: Olúwa bùkún.
0: Ṣotán o, ìmọ̀ àbọ̀ ìwáwo ìyàwó jẹ́ pé prayer warrior ni ní ọ̀dẹ̀dẹ̀ mi. Ìmọ̀ àbọ̀ ìmọ̀ àbọ̀ sókè ìyẹn ọlọ́tẹ̀bẹ́ ọ̀n wá o, wọ́n ti fojú pamọ́ o. Lúgbọ̀n rí pé wọ́n ti gbìyànjú lórí ọ̀rọ̀ ayé mi nínú ìdílé. Ọ̀rí pé wọ́n lè dà àárín mi àti ìyàwó mi rú. Ìmọ̀ àbọ̀ Sopatẹ́kì ti fẹsẹ̀ fẹ.
1: Rárá kọ̀wọ́ pàdé àwọn ọlọ́dẹ tá a ní ká ṣe ni.
0: Ọ̀ní jẹ̀wó láwa pàdé èèyàn ọlọ́dẹ ibo ló ti àwa. Ọ̀ní jẹ̀wó láwa pàdé èèyàn ọlọ́dẹ.
1: Mo sọ bẹ́ẹ̀.
0: Kéjẹ́ bẹ́ẹ̀.
1: Ọ̀ní
0: jẹ̀wó láwa pàdé. Wo ń bá wọ ọ́ ní bọ́ọ̀dì. Òun ni kí ìfẹ́nu rẹ̀ sọ.
1: Ó wá ra tíkẹ́ẹ̀tì àmàlà. Ó ra tíkẹ́ẹ̀tì àmàlà. Ó ní ká fáwọn èèyàn. Ṣé o mọ iye tíkẹ́ẹ̀tì àmàlà tọkọ mi há?
0: Sopatẹ́kì ń dà. Lúgbò gbọ́ iye tíkẹ́ẹ̀tì mo wá fún yàn nìyàn. Sopatẹ́kì ti fẹsẹ̀ fẹ.
1: Ó gbọ́dọ̀. Ó gbọ́dọ̀.
0: Sopatẹ́kì ti wò pé ọ̀nìyàn ti ju ọ̀nìyàn lọ.
1: Ṣé wà á tiẹ̀ wá wà nù pre grand? Alhaji Abdulateef Adiamo gan. Ibi tọkọ mi bá ti náwó. Wàlá Alhaji ẹ̀ tó bẹ́ẹ̀.
0: Alhaji ò wẹ́.
1: Ó tó bẹ́ẹ̀.
0: Òbí tí lọ́dọ̀ mi.
1: Ìwọ báwo.
0: Alhaji la béèrè mi. Lúgbìn mo tì mí ná owó la béèrè mi.
1: Ṣé o ti gbọ́ kọ́.
0: Aná tó ní mọ́ ná tà ná ni mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Aná tó ní mọ́ ná tọ̀ la ni mí.
1: Akíbóyè Susan kí ló dé. Akínládé Mary ní Bóńbólé ká.
0: Honda.
1: Ẹ gbà mí. Where do you saw data?
0: Ṣé Yẹmísí kọ́ de
1: ni?
0: Yẹmísí jọ kí lomi wá lórí ọ̀rọ̀ ìdílé. Kí lomi wá lórí ọ̀rọ̀ ìdílé.
1: I don't understand you.
0: Mi ìkọ́ ni jẹ kí n mọ̀ rí jẹ̀nà.
1: Ọkọ mi ẹ wá lọ bá
0: ń rè. Ojoojúmọ́ ọ̀nà mi rí fíṣàn sí mi.
1: Ọkọ mi ẹ wá lọ bá ń rè gbó wá.
0: Okay, ìyàwó mi. Ṣé kí mi lọ sọ́dọ̀ ìyá Lọ́kì?
1: Egbò rẹ̀ mọ́.
0: Máa lọ sójú òpó Facebook 32FM94.9.
1: Ẹ má bọ́ wá nínú ilé ọkọ.
0: Jẹ́ kí mi sáré la, má bọ́ wá ìyàwó mi.
1: Ẹ má máa bọ́ tó dọ̀tí o.
0: Ó jẹ́ rí mi ìyàwó mi, màá tútù fọ̀, màá tútù fọ̀. Ọ̀nìyàn gbọ́dọ̀ ṣé o rí pé ìyàwó mi fi respect ràn mí níṣẹ́ bẹ́ẹ̀ ni.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32FM ti wà òkè.
3: Síbẹ̀ gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.

0: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò. Lo data re bi awon igbese won yi loni ki o le lo data re lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
2: FM 94.9 fẹyẹ lo tun ti tẹ pepe eto ayaju amala amala fẹ elekeji ru e lo tun ko lojo kokan de logbo osu kejo odun 2026 29th August 2026 ati seri ama tun se yi ati to ma sopolopo ru e loke pe ton ti gbadun alujo agwada erikekeke ton ti fifi amala dudu tabi fofo to fele bi eti pelu be weju gbegiri ila eforiro eran pomo to kata mora se koropo to suri amala la fi jo ma se jo e egberun meta naira le fura ticket je gbadun to gbadun pelawon olonje igbalode lawujo to yayi taye ngba ti won bibire food canteen loke ado iya adija lamala ni yana adi oyo iya oyo alamala loja agbarimu atawon olonje igbalode ko to sibe awon odije won yi bi ta lo le je su amala bakitan laarin iseju aya tabi ta lokunrin na to le ru amala to fele ateni to le yara tete jamala to gbono laarin iseju aya ofe ni form e wa si 32 FA laughter house premier hill mokola ibadan bo ba wa dojo kokan din logbo Oshu kejo odun 2026 Katuyaya Tuyaya Pade ni Recreation Club ni Dojuku Adamasigba ni Lubado Amala Fest 2026 lati ra tiketi e ma bo ni Laughter House tabi ke pe number yi 0806-218-5194 pelu ajosepo ile ise ton po ti rega ile ise mi one ile ise snooker to pese omi mimo to jagara ati ile ise magi emi ati magi alajosepo to jagara

0: ọkọ mi
1: ìyàwó mi o
0: fọkan balẹ ni ṣoro ṣori gbogbo ọrọ táwọn alájì mu ta ogun rin de
1: mera je freak mi
0: tolu ogun dare
1: mele je ke freak mi
0: atilade meri
1: tori bo mo pe aye mi da lodo ìyàwó mi ju ọpọlọpọ lọ melo ninu rin on ìyàwó rin le bon fun ọdun merin ki yawo mo complain
0: se bi nkan to
1: je ka laji mu futa oke la mu certificate bi yawo re ti bo fun odun merin wa
0: o ya
1: o ba fe tanka pelu mi la mu certificate bi yawo re ti bo fun odun merin like complain ki wa ti yawo re jo duro ko la tu gbogbo angudu re ko la mu gbogbo aso yawo re ti ra fun ninu odun ko la mu wa ko to di pe o le ba mi soro
0: se o ti gbo go and brush your teeth before you talk.
1: Bẹ́ẹ̀ni Alhaji, mo sọ mo sọ̀rọ̀ ni.
0: O ṣí ọkọ mi.
1: Aṣọ mélòó ni ìyàwó rẹ ti rà fún ọ nínú ọdún?
0: O ṣí ọkọ mi.
1: Gbogbo aṣọ mo ti ní sínú wardrobe nínú ọdún, ètì sí iye mo fowó mi rà.
0: Bẹ́ẹ̀ni, àwọn ọ̀rẹ́ ọkùnrin tẹ̀mí níta jọ lọ máa ń gbàdúrà.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n sọ fún ọ pé ọkọ mi ní ìdí aṣọ, wọ́n sì fún.
1: Fóònù wà lọ́wọ́ mi, ọ̀rẹ́ ìyàwó mi ló fún mi ọkùnrin ni.
0: Bẹ́ẹ̀ni.
1: So kini mi ranju mo lori oro aye mi.
0: Ale tun de ma fe lo sori n to so yen o ti sesi emi mimo. Ta loko mugun.
1: Ma toro udariji ese. Rugo oni agape love laye re. O je pe wo ati iyawo re katara ati ni meje.
0: Olu ase Samuel. Ina lo je omo se ago begi kakiri le. In wa ko Timothy. Sori won ti.
1: Un wa ko o le mo nipa ife. Okoluwa ma san ka. Orúkọ rẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú nwa oko oko ni wa máa wá ká ní ti ẹ̀ torí pé ojú kòkòrò lómi dá ọ̀pọ̀lọpọ̀ rin láàmú ǹdẹ̀ mi jẹ lọ sí ọ̀rọ̀ ayé mi ni torí wo pé èṣe bí ayé mi wà lọ́dún kọjá láyé mi sì wà dìsin àtàárọ̀ ibi mo ti fi tayò ni mo wà ìrọ̀lẹ́ ìyàwó mi gbẹ́ran dé ìkí ẹran gbogbo rẹ̀ inú ẹran ẹ̀dọ̀fóró òun ló wà nínú rẹ̀ mo dẹ̀ ṣan ṣé ìyàwó mi tún àṣe wàhálà lọ látàárọ̀ láti mú ẹran wálé màá tún kí ìyàwó mi máa ṣe wàhálà ni.
0: ṣé ọkọ tó mọ ìbàbá rí wà ni.
1: bàbá rí wà ọ̀rẹ́ ìyàwó mi ni bẹ́ẹ̀ náà ṣe jọ wà.
0: ìmùlẹ̀ mi.
1: òun bá dẹ̀ wu ẹlẹ́nu òun ni kí ìfẹ́nu rẹ̀ sọ ládùúgbò.
0: àwọn òòrán yẹn ṣe.
1: ìyàwó mi àti bàbá rí wà lùgbà mi à ń jọ lọ ìnáwó.
0: bẹ́ẹ̀ni.
1: wọ́n bá dá aṣọ ọ̀pá bíi mẹ́ta bá kú ìyàwó mi á fún mi àìkí mi fi rán ṣáàtì
0: bẹ́ẹ̀ni
1: mo dì á fi rán ayédè àgbà tèmi.
0: ta ni most laziness ṣọkọ tèmi ni most laziness.
1: ẹjẹǹtì ni mi lábẹ́rẹ̀ mi iṣẹ́ mi lè lọ déédéé lẹ́nujọ́ mẹ́ta.
0: ṣé o ti gan ìwọ gan bó o ṣe wà yìí ṣé wọ gan gbalẹ.
1: ó yá
0: gbalẹ.
1: ó yá yóò lè gbalẹ kí ìyàwó rẹ sanwó ilé confidently. mo lè proud rẹ ní gbogbo bí mo bá mi dé ọlọ́run gbé ọwọ́ ìyàwó mi sókè.
0: O ṣí ọkọ mi.
1: Ìyàwó mi lómi sanwó ilé Ọlọ́run gbé ọwọ́ náà sókè ni ara pé àdúrà mi gbà lórí ìyàwó mi òun náà
0: tó gbé mi. Ṣé ìta bá ti ti wá lówó tádì sí ọ̀dọ̀ Sun Sand Properties àtún gbalẹ̀ lọ́wọ́?
1: Ìyàwó mi tuntun sọ ìyọ̀wí owó àjọ òun bá gbà ní December.
0: Ọ̀dọ̀ Sun Sand láti
1: gbalẹ̀. Sun Sand Properties ọwà kẹ̀gẹ́pẹ̀gẹ́ pẹ̀lú 32FM.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyá àtún ru alẹ̀ ó fọkàn balẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Àìmọye ilẹ̀ ìyàwó mi ti rà lúlẹ̀ ìbàdàn ó jẹ́ pé sinà gbá ìyàwó mi.
0: Ìmọ̀
1: rà lọ́dọ̀ Sun Sand ti báyìí lúgbà fẹ́ tuta lọ́dún ó mòye ìyàwó mi yá fẹ́ ta mo ní kí ìyàwó mi tún fi ilẹ̀ ń kalẹ̀.
0: ẹ̀lọ́.
1: ìyàwó mi máa gbọ́ sọ́rí ìyàwó mi àti mi pé ìyàwó mi.
0: ẹ̀lọ́.
1: máa gbọ́.
0: ẹ̀lọ́.
1: wàá mọ̀ pé èèyàn lọ́ba lọ́ba ẹ̀ ṣe lórí burúkú ní ìyàwó mi.
0: ẹ̀kalẹ̀ o ẹ rọra o.
1: ṣó ti gbọ́.
0: ẹ rọra o ẹ pẹ̀lẹ́ mà.
1: ìṣeré ni.
0: àǹtí àwọn ọmọ ní sukùl ni
1: àǹtí sínú
0: bọ̀ pọ̀pọ̀ àìtọ́ àti kìnìún wọn ni. ẹ rọra o.
1: kí ni tún mi pè fún kọ́ọ̀tì fún jàre.
0: ọkọ mi ẹ ní sùúrù. ẹ̀lọ́ ẹ̀lọ́ nẹ́tíwọ́ọ̀kì yọ̀ọ̀dà o nẹ́tíwọ́ọ̀kì yọ̀ọ̀dà o.
1: sọ fún ọ pé ṣe bá fi ọ sílẹ̀ kí ẹ dàgbà ní kó gbé kọ́ọ̀lù rí ọ ni.
0: ẹ̀lọ́ gbẹ̀ngà fàdé yìí. ok. ẹ̀lọ́.
1: kí ni gbẹ̀ngà fàdé kí ni ti ẹ pẹ̀lú ọ̀rọ̀
0: o mo send message si mi sa jewo lesin ni gbe fun owa so owo school oyin o na pepe ka dakun pe ka mo baba si san owo un awon mo ti wa
1: iyawo mi gan wa ma se bi oni gbon lati jo mo ti mi mo gbe call ri omo igboran de
0: mo nbo
1: a se dada se an bi so mi me jade se dada ni ko gbe call ri oni o ja gan
0: inja ba
1: se an se se ma ja oni
0: jijaba
1: ladara dawo
0: ọkọ mi ba wo
1: ṣe bí ọ ti gbalude se so fun o pe a fe ko yan mo pada lo si school mo ni se bi a tu se bi ba se ba jere ni teacher of ajade secondary school ajade
0: ha
1: ewo ni ha o so gan o ni la kaye ni yawo mi ewo ni ha oni ba lopolo ore mi kan lo ko mi bon se sere ni en ba ti lo ni tamu en ba ti pari odun en ba ti fe promote iya ti ya ma ti han ebi bi mo se se ewo ni ha ya
0: ah
1: aba de ti wole mo ti mi fi oju file gbogbo school iyan lo o ye po yato sona ibe ni
0: oko mi
1: o mo po na isale ni school ti oyin kan
0: oko
1: mi iyawo mi ma gboro mi jejeji re la mo mi ja omo mi ko ologbon
0: oko mi
1: e ogbon re e mature
0: oko mi e da mi lona

nọwọ́ rẹ̀ méjèèjì sókè. Ó fi ń retí ọwọ́ ọkọ rẹ̀. Lápitẹ́ súnmọ́ ojókòó sí etí ibùsùn rẹ̀. Ó sì fi ọwọ́ ọ̀tún mú àwọn ọmọ rẹ̀ tí ó nà sókè. Láì bìkítà, àṣàbí ó kí ọwọ́ Lápitẹ́ bo àyà rẹ̀. Ó sì wà á máyà tágbára tágbára. Ọ̀rọ̀ náà fẹ́rẹ̀ mú omi lójú Lápitẹ́. Ó fi hàn pé àṣàbí ti ń fẹ́ kí ọkọ òun kó fọwọ́ kan òun láyà. Ọjọ́ ti pẹ́, kò sì ṣẹlẹ̀. Ó dàbí ẹni pé èyí náà ló di àrùn sí ara àṣàbí. Àṣàbí ń ra owó Lápitẹ́ mọ́ àyà rẹ̀. Ó sì ń rẹ́rìn-ín. Ó ní, ọkọ mi kò dára bí o ṣe pa mí tì yìí. Ó dàbí ẹni pé àṣàbí ti ń sàn lọ. Ṣùgbọ́n bí Lápitẹ́ bá ti fẹ́ yọ ọwọ́ rẹ̀ jáde, àṣàbí á tún tají. Á sì tún wa ọwọ́ náà mọ́ àyà. Ó pẹ́ kí àṣàbí tó sùn lọ pátápátá. Lápitẹ́ yọ ọwọ́ rẹ̀, ó sì padà sáfù.

0: wọ́n ní bàbá ti darúgbó wọ́n ní tí wọ́n bá kí bàbá ní pé bàbá máa dé dìgbà pé wọ́n bú òun ní.
1: rárá bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe. wọ́n ní bàbá ọ̀pálábà wọn ló ti dẹgẹrẹ mi tì. wọ́n ní bàbá ọ̀pálábà ti dẹgẹrẹ mi tì. ẹ ṣeun ẹ lójú òpó ayélujára wá ń bì yí ẹni tí ẹjẹ́ àwọ̀ àkókò yẹn sẹ́yìn àwọn ṣẹ̀ṣẹ̀ tó ń pin dáadáa àwọn ẹ̀ṣẹ̀ pin ní ìsinmi bíi ìṣẹ́jú bíi mẹ́fà ẹjẹ́ àfi àkókò ká tún fi wò ó àwọn wo ni wọ́n ti kọ́kọ́ ṣe ààrẹ dáadáa tí wọ́n ti ṣe ààrẹ dáadáa sẹ́yìn ẹni yìí ni olúṣọlá olúṣẹ́gun olúṣọlá olúṣẹ́gun bẹ́ bá lóore ọ̀fẹ́ láti gbọ́ mi dáadáa olúṣọlá olúṣẹ́gun ẹtìjẹ tíkẹ́ẹ̀tì amala lọ́fẹ̀ẹ́ ẹtìjẹ tíkẹ́ẹ̀tì amala lọ́fẹ̀ẹ́ ìfi nọ́mbà mi síta chẹ́ni náà wà lára wọn ni ẹni náà wà lára wọn tìjání adésínà tìjání adésínà kọ̀ǹpútà ló ń ṣàfihàn kọ̀ǹpútà ló ń ṣe àfihàn kì í ṣe ẹnì kankan ìjání adésínà 0705-5949 tàbí 0809-7949 ẹ̀lú ẹ̀ ká lẹ́ o ó dà pé àkókò ọ̀hún ó ti ń súnmọ́ wa ẹ jẹ́ ń ṣe báyìí olúṣọlá olúṣẹ́gun ẹ ti jẹ tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ àti tìjání adésínà tìjání adésínà ẹ ti jẹ tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò bó bá ṣe ń lọ á máa jẹ́ kí ó tún tó wà létí tó ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ ṣètò ọ̀hún lucky to bus ló pè mí wọlé olúwagbémiga ìdòwú olúwa ẹwà rántí orúkọ rẹ̀ dáadáa mọ́ bínú ikọ̀ ètò yorùbá dùn ó ní àjọ ṣiṣẹ́ ọ̀hún dáadáa ni tó títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò yorùbá dùn já sọ̀rọ̀ lójú òpó bara ẹni sọ̀rọ̀ yìí 0806-218-5194 oore lásùn o olùbí ń pé fàtúyè ló kọ́ mi ó dàrọ̀.
2: kalẹ̀ ewúrẹ́ túra ṣe àtàrí àjànàkúta yọ wọn ọmọdé lè dàyàkà lọ́rọ̀ bá di ti ká gbóhùn sáfẹ́fẹ́ ká má tanra ẹni bàbá ju bàbá lọ.
3: FM 94.9

0: put for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tọ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
4: Ẹ
1: ní tòótọ́.
3: Ká ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wa pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

èyí tún ga lè ń bọ́ nìkànnì 32FM 94.9 sáàka lè sí Laughter House lórí òkìtì ń ti Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ máa bọ̀ lójú òpó Facebook 32FM 94.9 fẹ́yìn ẹ lójú òpó Facebook 32FM 94.9 fẹ́yìn ẹ. Lẹ́tí máa láǹfààní àti máa wo bó ṣe ń lọ nínú kulumbita wà yìí ẹ kúrò kalẹ̀ ẹ já bẹ̀rẹ̀.

Neo doing 2000. Lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹjọ. Ìyẹn ni wípé lánà òde yìí ló pé 26 years. Ìyẹn ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Ti arábìnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Norma tó bí ọmọ. Ọmọ tí mò ń sọ̀rọ̀ nípa èyí wọ́n sọ ọmọ yẹn ní Cameron Macaulay. Àná òde yìí òun lọmọ tí mò ń sọ̀rọ̀ nípa èyí ọdọ́mọ ọkùnrin tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Òun ló pé ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years lókè pẹ́.

Glasgow òun ni wọn bi ọmọ yìí sí níbẹ̀ náà larabirin yìí ń gbé pẹ̀lú ọmọ yìí àmọ́ nígbà tó máa di ọdún 2002 lẹ́yìn tí ọmọ yìí pé ọmọ ọdún méjì ipe kọmọ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ ibi ìyàlẹ́nu àkọ́kọ́ ta kọ́kọ́ rí rèé ìyàlẹ́nu àkọ́kọ́ ni wípé kàkà kọ́mọ yìí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké tó kù ṣe máa sọ̀rọ̀ ẹmọ bọ́mọ bá kọ́kọ́ lahùn tọmọ bá kọ́kọ́ ń pe àwọn ọ̀rọ̀ kéékèèké tọmọ máa ń pè yẹn kàkà kí ọmọ pe irú àwọn èdè yẹn ṣe lọmọ yìí bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ kan bí ìgbà péyàn ń sọ ìtàn àmọ́ ìtàn kí lọmọ yìí sọ ọmọ yìí sọ̀rọ̀ wípé òun ti gbénú ilé kan rí kódà a ní òun wá láti bára gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pe agbègbè yìí tọmọ yìí bá ti wá ń sọ a lóun wá láti bára òun ń gbé ilé funfun kan níbẹ̀ nínú ilé funfun tóun wá ń gbé ní bára yìí ó ní òun ní ajá kan tí ajá yìí jẹ́ dúdú àti funfun lóyún ní àwọ̀ ajá yẹn white and black ó ní kódà ilé yìí wà ní agbègbè ibi tí òkun wà ìyẹn ni wípé a lè pe ilé yìí kàpé ní beach house ó ní ṣe wá rí ibi tí mò ń sọ yìí àwọn bàálù a máa balẹ̀ síbẹ̀ tó jẹ́ pé tóun bá wà nínú iyàrá òun tóun bá ń wo ìta látojú window látojú fèrèsé òun a máa rí àwọn bàálù yẹn bí wọ́n ṣe ń bà òun a máa rí àwọn bàálù yẹn bí wọ́n ṣe ń fò eléyìí ló kọ́kọ́ jẹ́ ìyàlẹ́nu fún norma tó jẹ́ ìyá ọmọ yìí ìyá ọmọ yìí wá ń wò wípé irú kiri ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ni máa kán lómi inú nígbà tó tún yá ìyẹn nìyẹn kọ́kọ́ rí tí yẹ lóhun rè mọ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ gẹ́gẹ́ bí àfikún ìyẹn nípa ibi tọmọ yìí lóhun ń gbé tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀rọ̀ nípa ìyá ẹ̀ ìyá ẹ̀ tó wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kò kí ń ṣe nọ́mà yìí o kò ń ṣe nọ́mà tí ó ṣẹ̀ṣẹ̀ bí yìí a ní ìyá òun á fẹ́ rí òun òun jìnà sílé púpọ̀ òun ò délé rí látìgbà tí òun ti wà ń bí òun ò lọlé mọ́ òun ní láti padà sílé wọ́n ní láti móhun padà sílé yìí ìyẹn ní ibi tó ń sọ yìí ibi tọmọ yìí wá ń gbé sí agbègbè ibi tó ń sọ yẹn bíi 200 miles ló wà láàrin ibi tó ń gbé àti ibi tí ó ń júwe yìí ìyá àwa máa wò wípé òun ò mú ọmọ yìí lọbẹ̀ rí kódà nígbà tóun wà nu oyún ẹ̀ òun ò débi tó ń sọ yìí rí báwo wá lọmọ ṣe mọ̀ wípé ìlú kan wà tó ń jẹ́ báyìí báwo ló ṣe ń sọ àwọn nǹkan nípa ìlú yìí ó tún tẹ̀síwájú o ó lóun mọ bàbá òun kódà òun morúkọ ẹ̀ dáadáa òun ò lè gbàgbé ó ní Shane Robertson lórúkọ bàbá òun ó ní kódà ọkọ̀ ló gbá bàbá òun tí bàbá òun fi jáde láyé ó wá júwe ọkọ̀ yẹn ó júwe àwọ̀ tí wọ́n pọn ọkọ̀ náà ó júwe ẹ̀ títí títí títí
won bere si ni ma ro wi pe abi boya nkan kan lori lori mo wo ma woran abi nkan kan lori ninu iwe kan to je ko mo yi ma so gbogbo n to nso yi ati wi pe awon nkan to mo yin so tu ju ojo ori e lo Yitunga Litunkoni 32 FM 94.9.

bọ́mọ̀ ẹ ṣe ń ṣe àwọn àlàyé yìí wọ́n ní àwọn nǹkan ìjọjú orí ẹ̀ lọ àti wípé tó bá sọ kinní yìí tó bá sọ lẹ́ẹ̀mẹwàá ìkan nǹkan náà là á máa sọ kò fìkan pé méjì rí kò sọ lànà rí kó sọ pé dúdú ni kó wá dò ní kó fẹ́ tún sọ kó sọ pé funfun ni ìyẹn ni wípé nǹkan kan wà nídìí nǹkan tí ọmọ yìí ń sọ

pẹ̀lú àwọn ìbéèrè lóríṣiríṣi tí wọ́n bí ọmọ yìí pẹ̀lú àwọn ìwádìí tí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fìdí ẹ̀ múlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pé kò kí ń ṣe pé ọmọ yìí kàn ro àròsọ lásán ni ó ní nǹkan kan tó wà nídìí àwọn ọ̀rọ̀ tí ọmọ yìí ń sọ àmọ́ ngbà tí ọmọ yìí máa pé ọdún mẹ́rin ìyẹn ní ọdún 2004 ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní máa sun ẹkún láì ṣe pé wọ́n náà láì ṣe pé wọ́n gba bisikíìtì lọ́wọ́ ẹ̀ láì ṣe pé chokoléètì kan wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n fún tán gbà lọ́wọ́ ẹ̀ tán jẹ́ kó lá ọmọ ìyá bẹ̀rẹ̀ sí ní máa sunkún káàkiri inú ilé a ní òun fẹ́ rí ìyá òun o ìyá àtún kọjú sí alẹ́ mi nìyá ìwọ ọmọ yìí ò dẹ̀ má ṣe báyìí àmọ́ nígbà tó di wípé ẹkún yìí pọ̀ tó di pọ̀ ọmọ yìí ò dákẹ́ ẹkún tó di wípé gbogbo ògbà kó máa sunkún káàkiri inú ilé tán rí wípé kinní yìí ó ti fẹ́ di wípé bíi kí nǹkan máa dá àárẹ̀ sí èèyàn lára àwọn ẹbí bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ àwọn ará àdúgbò gbọ́ sí in tó wà nílẹ̀ yìí ìròyìn tàn kárí ó di wípé àwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n máa ń ṣe àyẹ̀wò ọpọlọ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá láti rí wípé wọ́n ṣe àwọn ìwádìí pé àbí ọmọ yìí nǹkan kan ń dà á láàmú ni lẹ́yìn àwọn ìwádìí yìí tí wọ́n rí bẹ́ẹ̀ kò kí ń ṣe pé nǹkan kan wà tó ń da ọmọ yìí láàmú tí wọ́n sa ipá wọn tí wọ́n sa gbogbo agbára wọn láti rí wípé bóyá nǹkan yìí bóyá dáwọ́ dúró tí àwọn nǹkan yìí ò ṣe níbẹ̀ ni ìròyìn ti kan iléeṣẹ́ ìròyìn kan lára ìyẹn BBC lásìkò ìgbà náà BBC ń ṣiṣẹ́ ìwádìí lórí wípé ṣé àwọn èèyàn máa ń tún ayé wá lẹ́yìn tí wọ́n bá lọ tán àbí ẹ̀kan ṣoṣo báyìí náà là ń gbáyé torí ẹ ni BBC ṣe wá kàn sí onímọ̀ kan èèyàn ní University of Virginia Dr. Jim Tucker nígbà tí wọ́n pe Jim Tucker yìí a nílò ìrànlọ́wọ́ yín o torí Jim Tucker yìí jẹ́ ẹnìkan tó jẹ́ pé òun náà máa ń ṣiṣẹ́ ìwádìí ìyẹn lórí wípé àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ó jọ bí ẹni wípé wọ́n ti gbé ilé wọ́n ti wáyé rí wípé lèyí tí wọ́n wá wàyí àtúnwá ni wọ́n láà tún ti rí ọmọ kan o tó jẹ́ wípé òun náà ó jọ bí ẹni pọ́ ọmọ yìí ti wáyé rí pẹ̀lú àlàyé àwọn nǹkan tọ́mọ yìí ń ṣe àdúgbò tí ọmọ yìí ò dé rí ìlú tí ọmọ yìí ò dé rí ọmọ yìí ń sọ ìtàn nípa ìlú yẹn ọmọ yìí ń sọ wípé òun ní bàbá kan tí òde kì í ṣe wípé ẹni tó ń dárúkọ yìí ni bàbá ẹ̀ ó ń dárúkọ ẹlòmíì pé ẹniyẹn nìyá òun ẹniyẹn dẹ̀kọ́ nìyá ẹ o ó ń sọ ilé kan wípé òun ti gbé bẹ̀ rí Dr. Jim Tucker ní ẹ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí ọmọ yìí sójú ó gbéra ó lọ Glasgow nígbà tó máa débẹ̀ ó bá Norma sọ̀rọ̀ ìyẹn ìyá Cameron àti ọmọ yìí ìyẹn Cameron ó bá àwọn méjèèjì sọ̀rọ̀ ìyá ṣàlàyé fún bọ́mọ yìí ti ṣe ń ṣe látẹ̀yìnwá ó pe ọmọ yìí jókòó ó bẹ̀rẹ̀ sí ní máa fọ̀rọ̀ wá lẹ́nu ìbéèrè tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni wípé ní bàrà tó ń sọ yìí báwo ni ilé tó gbé ń bẹ̀ báwo ló ṣe rí inú ọmọ yìí dùn ṣẹ̀ṣẹ̀ láti sọ̀rọ̀ nípa ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé àlàyé tọ́mọ yìí ń ṣe
to toka yi ni alaye yi dabi eni wipe omo yi mo n to nso ko dabi eni to nru aru so rara olohun tun wa bere lowo iya e pe se bomo yi se nso yi se be na lo se ti ma nso lati je won ni be ni oro yo yi pada ri bo se ma ntenu mo na ri koda gan ma sunkun nigba mi pe ohun fe pada sile

0: lẹ́yìn tí Dr. Tucker bá ọmọ yìí sọ̀rọ̀ tó jẹ́ pọ́n bẹ̀rẹ̀ sí ni máa fura wípé ó ṣeéṣe kó jẹ́ wípé òótọ́ ló ń jáde lẹ́nu ọmọ yìí. Ó ní kò sí ṣíṣe kò sáìṣe o àfi káwọn dé ìlú tọmọ yìí sọ káwọn lọ ṣe ìwádìí lórí ẹ̀ àmọ́ o àwọn ò ní dá lọ àfi kọ́mọ yìí kó tẹ̀lé àwọn. Nígbà tí wọ́n máa dé inú ìlú yìí tí wọ́n máa dé bára yìí agbègbè ibi tí ọmọ yìí júwe fún wọn wọ́n lọ ọbẹ̀ lóòótọ́ o dídé tí wọ́n máa débẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí ńbẹ̀ ni wípé bàálùú ń balẹ̀ sí agbègbè yìí létí òkun ńbẹ̀. Ọmọ yẹn ní ṣé mi ò sọ fún yín wípé bàálùú máa ń balẹ̀ sí bí mo dẹ̀ máa ń rí ní gbogbo ìgbà. Eléyìí ló kọ́kọ́ jẹ́ ìyàlẹ́nu àkọ́kọ́ fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo gbogbo agbègbè yìí. Ilé tó wá pè nílé yín jọ́ kí tó máa ń sọ tó máa ń jẹ lẹ́nu pé ilé yín ni o. Tó olóò ti gbé bẹ̀ rí yẹn ilé yẹn dà nínú gbogbo agbègbè yìí. Wọ́n káàkiri gbogbo àyíká yẹn wọn ò rí ilé yẹn ń bẹ̀. Lásìkò ìgbà yẹn gbogbo wọn ti ń rò wípé irọ́ lọmọ yìí ń pa òjèrè ẹjẹ́ padà síbi tá a ti wá. Àmọ́ o ẹnìkan ní ìlú yẹn tó jẹ́ wípé òun máa ń ṣe àkọsílẹ̀ ìtàn ó máa ń ṣe àkọsílẹ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ìyẹn nínú ìlú yẹn ó kàn sí ilé ìtura tí àwọn arákùnrin yìí dé sí pẹ̀lú ọmọ yìí ó lóun gbọ́ o. Olódé tí ìgbọ́ òun pé àwọn èèyàn kan wà nílùú pé wọ́n ń ṣèwádìí lórí àwọn ẹbí Robertson olóhun dẹ̀ ní àwọn àlàyé kọ̀ọ̀kan òun ní bí àwọn ìròyìn kọ̀ọ̀kan tóun lè fún wọn láti ràn wọ́n lọ́wọ́ nípa ẹbí torí wípé nínú àwọn ẹbí tí wọ́n tán gbénú ìlú yìí rí ni tó jẹ́ wípé òun ti ṣe àkọsílẹ̀ nípa wọn. Ó ní lóòótọ́ àti lódodo àwọn ẹbí kan wà nínú ìlú yìí tó jẹ́ pé ẹbí Robertson yìí ni wọ́n ti wá. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé kò kí ń ṣe agbègbè òkun yẹn gangan ní ilé wọn. Àmọ́ wọ́n ní ilé kan tó wà ní agbègbè yẹn tí ò jìnà sí òkun yẹn tó jẹ́ wípé bí ilé ìgbafẹ́ ni wọ́n kàn máa ń wábẹ̀ láti ṣeré àmọ́ àwọn ẹbí iná ní ilé yẹn. Ó júwe ibi tí ilé yìí wà fún wọn. Nígbà tó júwe ibi tí ilé yìí wà ó ní apá ibi tí wọ́n kọ́kọ́ lọ wò yẹn ibẹ̀ kọ́ nílé yẹn wà apá ibòmíì ló wà àwọn aráabí gbéra pẹ̀lú ọmọ yìí pẹ̀lú cameron wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rìnrìn àjò yẹn wọ́n lọ sí agbègbè ibi tí wọ́n ní ilé àwọn robertson yẹn wà. Àmọ́ o bí wọ́n ṣe ń lọ lọ́nà cameron ìyẹn ọmọ tó sọ wípé òun ti gbé ní agbègbè yẹn rí ó ní a ti ń súnmọ́lé tí mò ń sọ yẹn òun ti ń ripá àwọn ti ń súnmọ́lé yẹn òun mọ àwọn ọ̀nà yìí. Nígbà tí wọ́n máa rìnrìn àjò débì kan wọ́n déwájú ilé kan ilé funfun báláú ni cameron dúró wájú ilé yẹn ó ní ilé tí mò ń sọ gangan rèé ilé tí mò ń ṣàlàyé fún yín rèé ilé tí mò ń sọ wípé mo gbé rí yẹn ilé yẹn rèé sẹ́ gbogbo bí cameron ṣe ń sọ gbogbo bí cameron bó ṣe ń ṣàlàyé ẹ̀ ó ní ẹjẹ́ wọnú ilé wo mo ti délé padà. Àmọ́ lásìkò ìgbà yẹn ẹlòmíì ti ń gbénú ilé náà wọ́n bá ẹni yẹn sọ̀rọ̀ ẹni yẹn ní kò sí wàhálà òun á fún wọn láàyè kan wọnú ilé yẹn gẹ́gẹ́ bí cameron ṣe máa ń ṣàlàyé ẹnìkankan ò léwájú ẹ̀ ó wọnú ilé yẹn gbogbo bó ṣe ń yà apá abínilé ìdáná apá abíni yàrá adádì apá abíni yàrá alágbájá ṣe wá rí yàrá tèmi gangan máa ń sùn òkè ló wà kó tó wá di wípé wọ́n dénú ilé yẹn ló ti máa ń sọ tẹ́lẹ̀ wípé ninu ile to n so yi o bedroom meta lo wa ninu ile yen bedroom meta ototo nigba ti won ma de be lojo na lohun won ba bedroom meta eta ninu ile yen gbogbo bi ti omo yin ya si bedroom alakoko re bo se nowo e si won niyan won tun kuro nbe won lo bomi oni bedroom elekeji re se mi o so fun yin won tun lo bomi oni bedroom eleketa to wa nu ile yen ti mo nso leleyi o wa wo yara kan omo yen ni iyara ohun re o iyara to ohun so wi pe ohun ma sun si nigba yen to je yara to ohun ohun leleyi o bo soju ferese iyara yen nigba to doju window o ni ewo kan awon baalu ti mo so bo won ma nba to ye pe ti nba yoju loju window mo ma ra won baalu yen bo se nba awon niyan lo kan yen ibi ta won baalu yen ma nba le si niyan won woju ferese yen lo to won gba be wo ita won de ri awon baalu ni ibi ti won ba le si so wa se se ko je po mo yin pada wa le aye ni won ni lasiko gba ti awon robertson gbe ni ibe laarin odun 1960 si odun 1970 ni won tun tesi waju nu ise iwadi won eni ti o ma nko itan ti mo menu ba le kan yen won pada lo ba o eni yen ni ohun mo enikan ohun aju enikan fun won to je ara awon ebi robertson yi ni oruko eni ade ma je jillian won wa jillian lo o nigba ti won de odo jillian won ko alaye won se fun arabirin yi ti dagba amo wonu ile o ko awon aworan wa ti awon ebi won ti won ti jo ya papo nigba na olohun laarin odun ti won gbe ni agbegbe yen ti won wa nu ile yen o lebi awon to bi gan omo de po ninu ebi awon bawo wa ni awon se fe salaye to hun se ma wa mo eni ti won so gangan nigba ti arabirin ma ko awon aworan de ni bi ti won tin wo awon aworan yen lo pe so deni kankan mo nu awon aworan yi won de ibi kan aja wa nu aworan oni aja ti mo so gangan niyan gege bode se ma salaye tele wi pe white and black dudu ati funfun ohun ni awo to wa lara aja ti ohun soro npa eyi gege be na ni won se ba ninu aworan yen white and black na ni aworan ni aja to wa ninu aworan yen won wa beere omo yi so wi pe Shane Robertson ni oyin baba ohun o ni ohun o le so o toro ohun o mo enikan kan to nje Shane Robertson ninu ebi awon won ni omo yi so wi pe oko lo gba baba ohun to won fi ku o ni gbogbo asiko gba te so wi pe won agbenu ile yen pe a ma nlo ile yen gege bi ile igbafe o ni gbogbo igba yen ohun kere gan iyen Jillian lo nsalaye be o ohun kere gan gba yen ohun o wa le so bi awon itan je boya bi awon obi awon ninu ebi yen bi won se ku o bi won se salaye si ohun o mo nkan to ro mo iku won o ni ameni kan wa ninu ebi awon to nje James Robertson ti ohun ranti o lo de bi omo kan to je toruko ti e na nje James Robertson o ni igba ti won ma se ise iwadi siwaju si iyen Dr. Tucker ti ise iwadi ti ti e to te siwaju Dr. Tucker ni ilu yi won ma pe awon ti won je agbalagba won ma pe won ni Shane Shane ti won ma pe won yi o se se ko je bi inogije fun awon ti won dagba oni tori e boya won fi die mule amo kan so ni pe boya James Robertson yi to je baba ati James Robertson to je omo boya baba yen ni won wa nlo Shane fun tori ki yen ba le je gege bi inogije ko le ba je iyato laarin baba ati omo
1: tori gbogbo ba ti won ba ti pe James Robertson ko ma je pe ati baba atomo ni won ma daun amọ leyin igba ti won wa lo si ilu yi si won wa pada omo yi ko soro ko fi be soro ni pa ilu yi mo were were be yen lo bere si ni ma menu kuro lori e se lo dabi eni wi pe ilu to ti gbe tele ni gba kan ri to ti waye o kan ohun ko pada sibe ko kan to foju babe le kan si bo ti eje bo won fi di e mule bakan pe awon le so wi pe omo yi ti wale aye ri ni o won wa bere lowo e to ba je pe o ti gbe nu ile yen ri bawo lo se de bi bayi oni iyo kan wa ninu ile yen to je bi ikoto kan oni nu be lohun jabo si oni bo hun se wa jabo si be ibi to hun ti bara ohun ohun ni inu iya to pada bi ohun yi gege be lomo yi se salaye so wa se se ko je wi pe boya ibi to tin sere kiri ninu ile yen lo ti ko sinu bi kan ko je pe be lo gba salaisi to je pe nkan to ran ti mo niyan ko to di wi pe elomi wa bisaye amo o jogate ko jogate o fese mejeji tiro gbogbo alaye to mo yi se gege boye so pe ile yi se ri be na ni won se ba ko de de agbegbe yi ri ko de nu ilu yen ri se o pada waye ni won fi di e mule bakan bakan wi pe be ni omo yi pada waye amo awon eyan kan ni iro ni ko se se o kan le je wi pe boya itokan lo kan so si lori e kuro kale

0: ìkànnì 32 FM 94.9 lẹ́ ń gbọ́ èyí tún ga lè tò pẹ̀lú Delny Oniro Odunu. Ẹ lè ní bèrè, ẹ lè láwílé. 07055 Odometa 949 070-55-949 tàbí 08097 Odometa 949 08097 Odometa 949 fanfani àwọn tán wọ́n wà nílẹ̀ òkèrè +234 9062 Odometa 949
1: àjọ níwá tutù ní kó luwà kó fún wa.
0: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́ mi.
0: Orúkọ yín òyìnbó lẹ ti ń pè.
2: Ẹ̀kọ́ Adékélé Ismail láti Mọ́kànlá.
0: Kí lẹ pè sá?
2: Adékélé Ismail láti Mọ́kànlá.
0: Ok. Ẹ
2: mo ní bèrè tẹ́lẹ̀, ọmọ tó ń lọ. Ọmọ ọdún mẹ́rin láti ṣe ọdún sórí tó ti lọ sí ilé ìwé rẹ̀. Mo bẹ́ẹ̀ gbàgbé nígbà tó kọ́kọ́ máa sọ̀rọ̀.
0: Nígbà tó kọ́kọ́ máa sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjì. Ó dẹ̀ sọ títí
2: di ọmọ
0: ìgbà tó pé ọmọ ọdún mẹ́rin ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ìlú yẹn.
2: Ẹ wò ó ṣe ṣe ìgbàgbọ́ ó ṣe ṣẹlẹ̀
0: bẹ́ẹ̀. Ó dà ẹ ṣeun gan. Nígbà tí wọ́n máa dénú ilé yìí kò sẹ́ni tó mú ọmọ yìí káàkiri o. Ọmọ yìí mọ gbogbo ibi tí nǹkan wà nínú ilé yẹn.
1: Ohun gbogbo láyé ó ń bẹ lọ́wọ́ Rolúwa.
0: Iyàrá báyìí ibi báyìí ló wà. Gẹ́gẹ́ bí ọmọ yìí ṣe ṣàlàyé gbogbo ẹ̀ kó tó di pé wọ́n rìnrìn àjò lọ sí ìlú yẹn kó tó di pé wọ́n dé ilé yẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bá gbogbo ẹ̀ nígbà tí wọ́n dé ilé yẹn. 07055 Odometa 949 tàbí 08097 Odometa 949 fún àǹfààní àwọn tán wà nílẹ̀ òkèrè +234 9062 Odometa 949 +234 9062 949 ṣó padà wá sáyé ni. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ìgbìyànjú.

0: dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísùlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08032360141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Alubata rẹsẹ̀ jabata onílù dùdùn fìdùnnú pòwí àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onàgẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé
2: 32 FM 94.9
3: Laughter House
2: orí òkè tètè premier
3: mọ́kànlá ìbàdàn.

tí wọn náà bá opportunity máa jó mi tó wa. Jọ́kẹ́ ti ẹ̀kún fún ọpẹ́. Wà á pé nǹkan tó ń ti ẹ̀ fẹ́ yẹn gan wa nínú ọpẹ́ yẹn gan wa believe o le

0: Àdúrà kan ló wá sí mi lọ́kàn. Àdúrà kan báyìí ló wá sí mi lọ́kàn. Ẹ ní kí làdúrà náà. Olúwa gbà mí lọ́wọ́ ẹni tó ń fìyà jẹ mí. Má jẹ̀ mú dandan yí pé kí n jìyà láyé. Olúwa fi ọwọ́ agbára àánú gbà mí lọ́wọ́ ẹ̀.
1: Ó gbà pé ilé.
0: Ẹni tó jàre mi tó ń fìyà jẹ mí. Àti ẹni tó jẹ̀bi mi tó ń fìyà jẹ mí. Àwọn tó jẹ̀bi mi tó ń fìyà jẹ mí. Mi ò mọ̀ wọ́n. Àwọn tó jàre mi tá a jọ jà. Ẹni ò tí mo ṣẹ̀ tó ń fìyà jẹ mí mi ò mọ̀ wọ́n. Bí n bá mọ̀ wọ́n màá bá wọn lajá o. Olúwa jọ oṣù kẹjọ ń parí lọ. Gbà mí lọ́wọ́ ẹni tí ń fìyà jẹ mí tí mi ò mọ̀.

ẹ̀jẹ̀ ti kú nínú nira Taiwo Hassan Ogogo. Ó ti fi ilé ayé ìṣù àti ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀. Ara ríro tó ń ro tẹ́lẹ̀. Ẹ̀yìn dídùn tó ń dùn. Gbogbo tó ń ṣe nínú àgọ́ ara ti lọ. Ìwà láàyè rẹ̀ ti di tọ̀dọ̀ Ọlọ́run ọba. Torí bí ẹnikẹ́ni bá kú, ó kú fún Ọlọ́run o. Bí èèyàn bá sì wà láàyè, wà láàyè. Ìdí tí mo fi ní wà láàyè rẹ̀ di tọ̀dọ̀ Ọlọ́run ọba ni pé ó tún di ọjọ́ àjíǹde. Ẹni ò dọjọ́ àjíǹde. Kódà àárọ̀ òwe jì rẹ́.

àwọn èèyàn ti lọ ilẹ̀ ti jẹ èèyàn ẹ mọ iye bilionia ti ilẹ̀ ti jẹ ẹ̀yin bilionia àkókò yìí tẹ́ ọlọ́run ṣàánú fún tẹ́ ẹ wà nípò bilionia tẹ́ ń kówó pamọ́ tẹ́ ẹ rán ẹni ìpọdì lọ́wọ́ ẹ yẹ kó jáde torí àìmọye owó bilionia àìmọye ibòmíì tó jẹ́ pé ní òsó fún ìyàwó ẹ̀ ló rá sí Àìmọye tálíkà tún ti lọ. Ohun kan tí èmi ń mọ̀ sọ ni pé gbogbo bí téèyàn bá ní nǹkan sí pamọ́ sí kó wọ́n sọ. Irú ọbọ̀ ètò alẹ́gbẹ́ẹ́ mi ló pamọ́ sí lọ́wọ́. Àìmọ̀tún bá náà ní ooru ẹni. Àìmọ̀tún kálukú bá ní nǹkan sí yá tètè sọ. Ikú a gbàdúrà fún kú o. Àní o ẹ̀yin tẹ́ ẹ kówó pamọ́ sájà alẹ̀. EFCC ò mọbi tẹ́ ẹ kówó sí ẹni ìjọba ìpínlẹ̀ ò mọbi tẹ́ ẹ kówó sí ẹ̀ẹ́dẹ̀ náà jáde ẹ̀yin náà tẹ́ ẹ máa ṣe frank ni wọ́n ń ṣe káàkiri ni ẹ kọjá lọ sínú ọjà ẹni o àwọn kan ṣe give away ẹ kọjá lọ ẹgbẹ́ fídíò dání ẹ kọjá lọ ẹ wà àwọn tí wọ́n ń ro wọ́n ń kiri omi ẹ pè kẹ́ ẹ ṣe fídíò ẹ kẹ́ tún fìyẹn tún máa méèkì owó lẹ́gbẹ́ kan. Mo wà ń ṣọ́ọ̀ṣì àwọn ẹnìkan ń dáwó Obama ò dáwó ni wọ́n ní mi ò dá owó. Wọ owó rè lápò yín mo ní oníní dúdú ọlọ́rẹ ni mo fòrò ọlọ́run sọ. Inú mi ò dẹ̀ dùn dé ṣọ́ọ̀ṣì. Ṣé dandan kí n dáwó ni dandan kọ́ ni kí n dáwó sí ṣọ́ọ̀ṣì náà. Nígbà tí mo dẹ̀ ń lọ ohun dẹ̀rẹ́ nígbà tí ohun dẹ̀rẹ́ nìkan tínú mi dùn sí tèbi ń pa mo fún lówó. Táìjọ ìwo ló lálùbáríkà jù. Ó lálùbáríkà jù kẹ owó tẹ ẹ lọ fi kọ́ mọ́ṣáláṣí jẹ̀ranjẹ̀ran. Àwọn ibi ń pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ yín ládùúgbò yín nínú fámìlì yín ẹ kọ́ mọ́ṣáláṣí sínú wọn. Mẹ́ẹ̀ kan máa gbé yín mọ́ra owó tẹ lọ fi kọ́ ṣọ́ọ̀ṣì ẹ fi kọ́ kàn fi mí níbẹ̀ ṣe kọ́ mọ́ṣáláṣí ẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì dá ẹ fi ẹ fáwọn èèyàn jẹ́ kí wọ́n jẹun jẹ́ kí wọ́n mílìkì ẹ̀. Tán bá tara ẹ dìde wọn ò ní sọ̀rọ̀ sí ẹ. Ẹni o táwọn èèyàn bá tara ẹ dìde wọn máa gbàdúrà fún ẹni. Ẹni o wọ́n máa gbàdúrà fún ẹ. Torí owó tó ń kó pamọ́ ẹni o ilé ńlá tó kọ́ jẹ̀ranjẹ̀ran yìí ẹjẹ́ ìpín máa mú bá dé láti ìlú òyìnbó ẹni òun ní súnbẹ̀. Ọ̀rẹ́ ẹ máa lọ dàbí ọ̀rọ̀ bàbá wa kan ẹni tó ní báǹkì ńlá kó tó kú ọkọ ẹni ò fẹ́ máa bẹ́ẹ̀dì ó lọ tún lè ṣe fáwọn ọmọ ẹ. Ẹjẹ́ mọ̀ pé yàrá tí ò da tó yàrá ibi tó tún ṣe làwọn ọmọ lọ sùn sí wọn wá sùn sílé bàbá yẹn. Wá sílẹ̀ gbọ́ látẹnu lè sí Kraìndé barista yẹn. Ilẹ̀ tún fẹ́ gbọ́ lẹ́nu tèmi eléyìí tí Ayinde ti sọ yìí ẹntí etí bá ń dùn nìkan òun ni ò ní gbọ́. Ó rẹ̀ pé kí n repeat orin yẹn gan ni kẹ́ ẹ̀ tún gbọ́ bó ṣe sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Akí gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé bẹ̀rẹ̀ látòrí yín ká kọdìrì akí yín ẹ̀kọ́ ara fẹ́ra kù.

0: gbọ́ mi sọ bẹ́ẹ̀ mọ́ kàn gbọ́ rédíò yẹn ń gbọ́ rédíò lásán mi ni ò pápá irú prógrààmù ilé yẹn ń gbọ́ lásán. Ibikíbi tó bá wà yẹn má sọ pé ó wà níbìkan tọ́lọ́run ò lè gbọ́ ó lè máa mọtí lọ́wọ́ gbàdúgbà gbàgbà. Ọ̀rọ̀ àwọn ibẹ̀ ni Ọlọ́run ó kún fún àánú. Kún fún àánú. Mistake tí mo ṣe ẹni o tí ayé mi fi dúró. Ẹlòmíì wọ́n ti bá a sọ̀rọ̀ oyún tẹ̀ ṣẹ́ oyún tẹ̀ níyì ẹ má ṣe eléyìí lásìkò eléyìí tẹ́ ẹ bá ṣe ẹ lè má bí mọ́mọ́. Ibẹ̀ lọ ṣe ẹ o ṣe mistake yẹn o fojú fo àṣìṣe ẹni o olúwa mo bẹ̀ ọ́. Àṣìṣe tó mú mi dúró sí ọwọ́ òkùnkùn láti fìyà jẹ. Olúwa dáríjì mi kò gbà mí lọ́wọ́ òkùnkùn. Ìyá bragadaba bragadaba bragadaba. Àṣàtà agadaba bragadaba. Ẹ gbàdúrà yẹn o tẹ́ ẹ bá láyé omi ẹni omi omi ẹni kẹ́ ẹni omi ẹni kẹ́ porúkọ Jésù ẹni kẹ́ porúkọ Ọlọ́run ẹni kẹ́ porúkọ aláṣà àgbà. Ohun tó bá mọ̀ pé o máa ń pè tí Ọlọ́run fi ń gbàdúrà gbà pé pé pé lédùmarè. Ẹ̀yin tí ẹ gbẹ̀sìn lórí bí ẹ ṣe hárahára. Ara àwọn mistake tí èèyàn ń ṣe nìyẹn láyé. Ẹni yẹn tí wọ́n ní kó ka Psalm 23 ẹjọ́ pé ẹ̀sìn ló pàdánù. Pastor kan wàṣẹ wá sọ fún nǹkan máa ka Psalm 23 ẹni òyìnbó wa ní kó ń ka Psalm 23 pastor ládùn ohun tó ń ti lọ mẹ́ka lọ gbàdúrà lórí ohun tó ń ṣeun ti lọ ohun ti gbà wọ́n láfa láńlá. Ìyàwó òun wá pé pastor kan wá pastor yẹn kò tẹ́ ẹ̀ rí nǹkan kan fóun kò gbé òróró fóun kò fóun ní kinní kò yan àwẹ̀ fóun kò yàn àdúrà kankan fóun just 23 ẹ ká ẹ ṣe àka Psalm 23 ẹ máa mú ẹ má bẹ ẹnì kankan sọ̀rọ̀ kẹ tó mú láàárọ̀ ẹ wá da òru náà tún ẹ pé ẹ kà sí ẹ mú ó dẹ̀ fojú fo dá. Gbogbo ohun tó ṣe sílẹ̀ ó dẹ̀ di tẹ̀yìn ẹlẹ́ni. Ẹ má máa ṣe mistake ẹ má dìtẹ̀ já mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó wà ní ipò gíga ẹni ò tí wọ́n ríran sí pé ẹ ṣe báyìí ṣùgbọ́n tó jẹ́jà. Ìgbà tó ń bá ṣe ẹ má dúró dìgbà tó ń bá fún yín nìkan tó bá serious láti ṣe nǹkan tí ó fẹ́ gbẹ̀mí yín kó tó di pé ẹ máa ṣe. Ẹlòmíì tó ń bá ní kó lọ pa odidi màálù kò tí ì gbàgbọ́ pé ẹni o àdúrà tí wọ́n kò ń gbà yẹn kò tí ì gbàgbọ́ àfojú fò dání. Ẹlòmíì gan-an expect pé nígbà tó ń bá tó pààyàn lòun tó dépò gíga ẹni tí wọ́n dẹ̀ jẹ́ pé nǹkan just simple things ló máa ṣe tí wàá fi bọ́kù nínú nǹkan tó kó rẹ̀ sí.
1: Ó ti lùlù fọ́ bàtọ́. Ó ti lùlù fọ́ bàtọ́.
0: Àwọn tí wọ́n máa ń mèkì ẹ̀ láyé àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ ni ìgbọ́rọ̀ ju àdúrà lọ. Ẹ ṣá àgbà olúwa mo mọ̀ yín pé mi ò gbọ́rọ̀ mo mọ̀ yín pé mo ti ṣe mistake ẹni o mistake ni mo ṣe nípa ìmọ̀ ẹni o ṣùgbọ́n tó fà mí tó dè mí mọ́ ojúbọ ogun tí ò ẹni o tí àdúrà ò dẹ̀ tú mi sílẹ̀. Ọwọ́ àánú Ọlọ́run tú mi sílẹ̀ ọwọ́ àánú Elédùmarè tú mi sílẹ̀ ẹ sọ́dàdúrà.

Àmọ́yá àwọn èèyàn tí wọ́n rí ẹni láyé ìgbà kan táwọn ń wà ní ṣọ́ọ̀ṣì aláṣọ funfun. Wọ́n dẹ̀ jíṣẹ́ fẹ́ nìyẹn pé ẹwà o ẹ mọ́ jáde o ẹwà láàbò tí wọ́n pẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ ń pa ààbò fún ẹlòmíì pàápàá àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì aláṣọ ara wọ́n ní kí ló ń jẹ́ ààbò. Àwọn ọmọ pọ́lọ̀ ló ń yà wọ́n bóyá torí pé ẹni òun jíṣẹ́ ààbò fún ẹ rí wọ́n ọmọ péjọ́ tí wọ́n fẹ́ jáde yẹn ẹni nǹkan tí ọlọ́run fi yọ ẹ kàn ṣe pé wòlíì ló sọ fún ẹ pé kò wà láàbò ara ẹ tí òyà ń jọ yẹn ló jẹ́ kí bí fò ọ́dá. Ṣùgbọ́n tó lọ ìjọ ẹ̀mí tí wọ́n jẹ́ pé àwọn áńgẹ́lì tí wọ́n máa sọ fún ọpọ́n wà láàbò a ní kí ló ń jẹ́ ààbò ìwọ sọ kí ló ń jẹ́ ààbò. Arákùnrin yẹn ó dẹ̀ wà láàbò fún odidi ìjọ méje ìjọ keje tó máa parí ààbò ẹnìkan dẹ̀ ni kó wá gba owó ń títì ó gba owó yẹn o. Ó dẹ̀ ní kó ń fònà títì padà àfi gbà tí mọ́tò tó gbà. Ẹ tó fún lówó náà ló tún lọ kówó yẹn ló tún sọ pé ẹ̀pù. Ẹ tó fún lówó kọ́ ló pa. Mistake tí mo ṣe ẹjọ́ ẹ gbàdúrà gbogbo yín ẹjọ́. Ẹ ń tẹ̀ ń gbọ́ mi ẹ gbàdúrà yìí o. A ní o irú ẹ bá dúró dìgbà tí ẹ bá lọ sí ẹ ń dúró dìgbà tí ẹ bá lọ sọ́dọ̀ àwọn wòlíì ńláńlá. Àwọn bàbá wa ńláńlá kó tó di gbàdúrà máa gbà. Ara mistake nìyẹn. Mistake tí mo ṣe. Olúwa jọ mo bẹ̀ ọ́. Yari bisantaro akafandale apotaliha. Olúwa fàánú gbà mí. Mo ṣàṣìṣe. Mo dẹ̀ wà nínú ogun.

0: Olúwa fàánú gbà mí, Olúwa fàánú gbà mí. Àṣìṣe tí mo ṣe láyákásá tarúba dáyàbá. Olúwa fàánú gbà mí. Jésù Olúwa wa mí. Ẹlẹ́mi dẹ̀ mọ́, ó mà ṣiṣẹ́ yẹn ẹni o, ó mà ṣiṣẹ́ yẹn kò ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀.
1: Káyẹyẹ mi ò kalẹ̀ aráyé.
0: Ẹni àṣìṣe mà pọ̀. Ase ma pe elomi elomi won tin ni imagine eni won ni won so fun pe ma gbadura fe anybody lowo lowo yi o won ti so fun kan na baba wa kan ri pe e ma gbadura fe eyan bayi o e je pe aladura ni te padura lo fin jeun o de ni ko ma gbadura fa

ti bọ́ sínú ọ̀sẹ̀ tí ó parí oṣù. Ọ̀sẹ̀ tó bá parí oṣù báyìí, àwọn lágbára nínú ayé náà, wọ́n ń take care serious. Àwọn onírìnà náà, wọ́n á take care serious. Ayé yìí mọ̀ ṣókùnkùn gidi gan. Àánú la fẹ́ bèrè fún.

0: máa ń gbé kọ́ọ̀ tó pọ̀ lẹ́ni gidi gan ilé o.
1: Pẹ̀lú ẹ̀ka lẹ́sàn.
0: Ẹ̀ra o.
1: Ẹ ṣàdúrà fún mi
0: sá. Àṣìṣe wo lẹ ṣe?
1: Àṣìṣe sí mi ṣe nígbà àìmọ̀ ni pé kí n máa ṣe nǹkan kan nígbà yẹn.
0: Kẹ má fi nǹkan kan. Kẹ má fi nǹkan kan kíni.
1: Pé kí n máa tí n bá ti pàdé nǹkan yẹn tí n bá ti pàdé ògùn yẹn o kí n má ba ẹnìkankan ní nǹkan kan pọ̀.
0: Kẹ má ní fọ́ọ̀mù papọ̀ pẹ̀lú èèyàn.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ wá ṣe é. Ìgbèkùn ẹ̀jẹ̀ tó dàpọ̀ mẹ́jẹ̀ tẹ́ ẹ wọnú ẹ̀ lójijì àánú kó já yín gbà. Ìgbèkùn ẹ̀jẹ̀ tó dàpọ̀ mẹ́jẹ̀. Mo gbàdúrà ní orúkọ Jésù àánú kó já yín gbà. Má jẹ̀mú tí ẹ wọnú ẹ̀ ẹni ò tẹ́ ẹ̀ bọ́ ń bẹ̀ títí dèsìn tó tún lè fẹ́ dààmú àwọn ọmọ yín ẹ para ẹ jẹ Jésù Kristi kó bá májàmú náà jẹ.
1: Àmì
0: Jésù. Jésù Olúwa wa. Àmì.

0: ríṣe. Ìgbóyà náà fi ń gbáre.
1: The confidence is still.
0: Orí òkè ògo.
1: Battle of God.
0: Àánú àbò wà
1: mẹ́. Mercy of protection is upon
0: him. Ẹni tọ́jọ́ kò sí ibi kọ̀ọ̀kan ga ògo. Yóò máa gbé abẹ́ òjìjì lọ́dún mọ́rin. Èmi fọ́lú wa pé ìwọ ní ààbò.

0: gbogbo ẹyí tẹ o dìde rí ẹ lọ dìde o ẹ lọ dìde o ẹ lọ dìde o ẹ lọ dìde o ẹ lọ dìde o ẹ lọ dìde o ṣe rí gbogbo ẹyí tó jẹ àkọ́bí ẹyin abiyamọ sí ẹ ń gbàdúrà gbogbo nínú àwọn ọmọ yín ẹyí tí ìbùkún jẹ lógún ẹ padà sí bíbélì yẹn Psalm 113, Psalm 75, Psalm 121. Ṣe rí iyọ̀ yẹn orí owó lẹ máa fi sí ẹ fi iyọ̀ sórí owó
1: báyìí
0: ẹ wá gbàdúà ẹ gbàdúà ẹ fọ méjèèjì tí olúwa tí mo wá ṣe láyé má jòwó já mi
1: kú
0: ẹ gbàdúà yẹn ẹ kà sáàmù yẹn sórí ẹ wà iyọ̀ nú owó yẹn ẹ dà sómi lọ fi wẹ̀ sórí tí ń jẹ́ má jẹ̀mú kò ń ṣe ń tó kan lè fẹnu sọ
1: n
0: tí wọ́n pè ní ìjìnlẹ̀ iṣẹ́ wòlíì wa àwọn wòlíì tí wọ́n bí èmi àwọn ìjìnlẹ̀ wòlíì
1: ni
0: tí wọ́n fi sáàmù pa ogun rú tí wọ́n díjú wá yájú
1: báyìí
0: wọ́n á sáàmù báyìí ẹ kàlẹ́ lórí ẹ tí ó bá kà á kó pẹ́sẹ̀ lélẹ̀ kó mọ̀ wọ bàtà ìbátan bá fi kàdá obìnrin kan mo rántí oyún ọdún méje
1: bàbá
0: mi wípé ọmọ olódùmarè wọn gbọdọ mọ bí wọn gbọdọ mọ bí
1: wọn
0: ní sàmù báyìí
1: ẹ
0: jẹ kálábóyún ẹ fẹ yìí lélẹ kó kọjú sí
1: òkè báyìí
0: ẹ daṣọ bò níta gbangba kan ka sàmù ilé lórí kan da omi ilé lórí
1: síbẹ
0: àìsà lójú wa ibẹ ló bí
1: mọ yẹn
0: ẹ jẹ rí àìsí ẹmí mímọ lójú ọrọ pé kò sí ẹwọ ní ayé ti di rádàrá ló fi rò pé kò sáwọn ẹni pé mo mọ ti agbẹ sínú mi ẹ ó dìde ìdáná ẹ má fi gbogbo ẹyí tẹ bá iṣẹ ìlẹni kẹ lọ sí inú má jẹmú ìlú bọ
1: òní
0: mọndé gbogbo ẹni tájọ gbàdúrà ló máa rú ẹ bọ ẹ bọ yìí ó lọ fi ti ògo yẹn
1: gòkè
0: ó ti mọ pé lọjọ mọndé amọmọmọ ìyá sọtọ
1: ni
0: gbogbo àwa tó ń ṣètò ìpátá la máa ń san ọrẹ open
1: door.
0: 2,000 bó o bá lágbára san
1: 3,000
0: torí o ní ògo mẹ́ta
1: láyé
0: ògo àárọ̀ ògo ọ̀sán ògo alẹ́ bíbélì ni owó ní
1: ìyẹn
0: and what blessing answer to is given giver will never lack o lè ràn tó ń túká kí ayé wọn ha mo gbàdúrà wà ní sórí owó tó bá fi yọ sí yẹn ó fi ṣe prayer lẹ́ni lọ́la ọjọ́
1: wednesday
0: fira tó bá wù ẹ́
1: kò
0: lọ jẹ́ mo tún máa sọ nípa ẹ̀ lọ́la wòlíì samuel adéwáyò jòlókọ mi ọlọ́run ló rán mi sí ayé tó bá ń gbọ́ authority àṣẹ àdúrà ló jẹ́ bẹ́ẹ̀ kí ògo yín bújá kẹrọ nà lọ ìdáná ẹ mọ̀ bí ló ń lo boston láàárọ̀ ọ̀la ọjà àgbáyé
1: nìyẹn
0: miracle like water
1: ìyanu bí omi
0: òróró yẹn gbogbo yẹn máa gbà
1: fún
0: láàárọ tuesday pastor ẹ fún wa ní account number
1: the account detail echo bank account 0970003215 again echo bank account 0970003215 That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. Or you can use our Providence Bank account. Providence Bank account is 8900512948. Again, Providence Bank account 8900512948. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Or you can use our First Bank account also. First Bank account is 20146519906. Again, First Bank account 20146519906. Ojo Sam Omo Loju Jesu is the name of that account. Enquiries and details call us on 081-1232 in five places. I can use those 7081 16 4090.
0: Remain blessed in Jesus' name.
1: Eyi ti o je First Bank le ma lo tele. Those that use First Bank before.
0: Help le lo lo.
1: You can still use.
0: Ori awon yo ti get Eco Bank.
1: The government don't understand the bank.
0: Ma fi oni Monday le.
1: God. This is
0: light rubber. Say, say, Wally Timofan.
1: Do the prophetic assembly.
0: Die your yes, so me.
1: Put that salt in water.
0: But I don't want to quote it. That's
1: not your point from the money.
0: Call away.
1: I bet it is.
0: Oh, my, you won't want
1: you. You will know money location.
0: Hell, Wally says.
1: You will have money.
0: And girl, you will your bank. Hell, no way. In the name of Jesus. Marry and you could do
1: that. I'll see you at go to tonight.
0: And you're a echo.
1: Those of you in Lagos.
0: Arola.
1: Tomorrow morning.
0: Go when to body.
1: And what you see.
0: So far,
1: tell them. I will use my glory.
2: Ori oke o ko sa lo ku ti nse o. Ore ka lo si be ko wa ri se olu.
3: Oje ti kuro ni tana egun ti dowo 32 FM 94.9 Laughter House Ori oke tente Premier Makola Ibadan.
4: Kakaka pata ko se fi we kokoko roko. Ifo labalaba si yato si te ye awodi. Be ye ba wa jura won lo. E ji akansara solongo. 32 FM 94.9 Laughter House. Ori oke tete premier. Mokola Ibadan.